0: àwọn kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni
1: 32 FM.

0: mi mọ. Láti òní lọ.
1: Mo
0: wà bẹ́ àbọ̀
1: ọlọ́run.
0: Ọfà ibi. Iṣẹ́ ibi.
1: Kì
0: yóò jẹ́ tèmi.
1: Welcome to the day of rest.
0: Kí ògo Olúwa.
1: Let the glory of God.
0: Àti ìrànlọ́wọ́ rẹ̀.
1: And his help.
0: Kó máa bá yín gbé.
1: Àwọn
0: tó ṣe ń gbọ́ mi.
1: Those just hearing me.
0: Fún ìgbà àkọ́kọ́.
1: For the first time.
0: Wòlíì
1: Samuel.
0: Adébáyò Òjó.
1: Adébáyò Òjó.
0: Tí gbogbo èèyàn pè ní. Ọmọ lójú Jésù ló
1: kí. The eyeball of the eye Jesus.
0: Láti orí òkè ògo.
1: Wife of the mountain of glory.
0: Tó ń bẹ níwájú
1: Coca-Cola.
0: Ní aṣèjì
1: rẹ. Aṣèjì rẹ.
0: Ní Ìbàdàn.
1: Ní Ìbàdàn.
0: Orí òkè ògo.
1: Mountain of glory.
0: Ó wà ní Àkúrẹ́.
1: Àkúrẹ́.
0: Orí òkè ògo.
1: Mountain of glory.
0: Ó wà ní Èkì.
1: Ìsàtẹ̀ Kìtẹ́
0: ọ̀sán. Orí òkè ògo.
1: Mountain of glory.
0: Ó wà ní Abuja.
1: Ìtàtà Abuja.
0: A dẹ̀ ní àwọn centers.
1: And we have centers.
0: Àdúrà káàkiri.
1: Where we pray every
0: káàkiri.
1: Everywhere.
0: Ẹni.
1: Today.
0: Ibikíbi tí wòlíì bá wọ̀.
1: Anywhere from that center.
0: Nǹkan méje ká gbúdọ̀
1: sẹ́. 7 things must happen there.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: Àṣírí gbúdọ̀ tú.
1: Secret must be revealed.
0: À ń wà ní charge àṣírí.
1: They are in their custodians of secret.
0: Ọlọ́run fi ọkàn rẹ̀ hàn wọ́n.
1: God shows them his
0: hand. Màdáìlì agadá. Ó ní mi ò ní ṣe kankan.
1: They say I will not do anything.
0: Àfi tí mo bá fi àwọn ìránṣẹ́ mi.
1: But the
0: divinity
1: of my servants.
0: Ó ní àní.

0: Fi ẹ̀mí ara ẹ̀ di. Wọ́n ní gbàdúrà.
1: A máa sọ̀rọ̀ yìí.
0: Ohun tó ti lẹ̀.
1: What can be pursued?
0: Tí ọwọ́ rẹ̀ ò tẹ̀.
1: That do not get.
0: Lónìí.
1: Today.
0: Àánú gbé fún
1: ẹ. Let me give it to you.
0: Àánú gbé fún ẹ.
1: Let me give it to you. Thank you, Father.
0: Gbọ́ báyìí lolúwa wí.
1: That says the Lord.
0: Aṣọ ẹ̀sẹ̀ àti ẹ̀gàn.
1: Your garment of reproach I share.
0: Ó fàyà lọ́wọ́.
1: Let not tear them
0: today. Lọ́dí olúwa mọ.
1: God come and glorious time.
0: Lọ́dí olúwa mọ. Lọ́dí olúwa mọ. Lọ́dí olúwa mọ. Mo ní odò olúwa. Mo ní odò olúwa. Iwe ẹ̀sìn yẹn.
1: That book of shame.
0: Ó fàyà.
1: Amen.
0: Èmi ọjọ́ ìsinmi.
1: Today Sunday.
0: Nǹkan mẹ́rin la mo ń sè.

àwọn kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: ló já sí. Orúkọ tèmi ni Mrs. Adeniji láti Agbowó ní ìlú Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Apọ́sù Táíwò Àlàdé. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà lórí ọmọ mi. Mo dúpẹ́ torí pé kíni ó fẹ́ lọ fún camp NYSC tó dẹ̀ jẹ́ wípé gbogbo bí mo ṣe ṣakitiyan pé kán má gbé lọ sí ọ̀nà jínjìn pàbó ló já sí. Nígbà tí orúkọ ẹ máa jáde, wọ́n ní wọ́n gbé lọ sí Bayelsa. Ọmọ fúnra ẹ̀ gan ṣe ló kọ́kọ́ bú sẹ́kù. Èmi gan náà fẹ́ sunkún, ṣùgbọ́n mi ò sunkún nítorí mi gbọ́dọ̀ sunkún lójú ẹ̀. Mo ṣàṣọ fún wípé it is well. Mo wá pe bàbá mi Apọ́sù wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi, ò kí ni kí n ṣe. Wọ́n ní kí n jẹ́ kó máa lọ fún 3 weeks tí mo ní ó fẹ́ lọ ṣe yẹn pé kó lọ ṣe 3 weeks yẹn. Wọ́n dẹ̀ fún mi ní ìtọ́ni. Mo ṣe eléyìí, ó dẹ̀ wọ mọ́tò. Mo ṣáà fi ẹ̀mí fi ń ba rìnrìn àjò. Nígbà tó ń lọ, mo fún ní àpẹẹrẹ ìgbàgbọ́ dání tó máa lò. Bó ṣe dọ́hùn, ó pè mí pé òun ti dọ́hùn. Inú mi dùn torí ọkàn mi ò balẹ̀ wípé odidi Bayelsa lọ́hùn. Gbogbo ìgbà tó wà lọ́hùn, mo ṣáà máa pè, máa pè báwo ni, mo ní kò sí wàhálà kankan. Nígbà tó yá tó di bíi ọ̀sẹ̀ kejì, wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ ṣe ìdíje. O ní wọ́n yàn ọ́n wípé kóun wá ṣe ìdíje, wọ́n fẹ́ mú ẹni Miss Camp ìyẹn ti Bayelsa. Mo ní ṣé kì í ṣe pé tó bá ṣe Miss Camp ní sí. Mo ní torí pé kí ni, mo nígbàgbọ́ wípé wọ́n á mú ẹ o, wípé kó má di wípé wọ́n máa mú ẹ lẹ̀ o. Ó náà ti ṣèwádìí, ó náà sọ wípé kò lè rí bẹ́ẹ̀. Mo ní torí pé mo fẹ́ kó padà wá sí Ọ̀yọ́ State. Ìgbà tó wá dijọ́ yẹn, ó wá rẹ̀ mo bá ní. Tún lo àpẹẹrẹ ìgbàgbọ́ tó mú dání tí mo fún ẹ dání ló sáré. Ìgbà tó máa pè mí padà, ó ní mọ́mì òun náà mú fún Miss Camp. Mo ní Miss Camp láti odidi Ọ̀yọ́ State lọ sí Bayelsa. Láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn, wọ́n wá mú ẹ fún Miss Camp. Olúwa ṣe wọn, Ọlọ́run Apọ́sù Táíwò Àlàdé ẹ ṣe o. Ọba tí ò dojú tì ní àṣẹ ti pèsè àyè sílẹ̀ fún ọmọ mi. Àṣẹ ó ní ohun tẹ fẹ́ fàyọ nídìí ẹ̀. Ọlọ́run ò ṣe o. Ẹ̀mí mímọ́ ò ṣe, ó ṣàbẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè. Ìgbà tán tún máa porúkọ ẹ̀ tán ṣe tán, torí a ti ń work relocation ẹ̀ bó ṣe máa padà sí ìlú Ìbàdàn. Ó wá tún sọ fún mi wípé ṣe ni wọ́n tún porúkọ òun wípé wọ́n ti relocate òun. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ padà sí Ọ̀yọ́ State. Ó ní bóun ṣe fẹ́ kúrò bẹ̀, ó ya gbogbo àwọn tó wà ń bẹ̀ lẹ́nu ni pé ẹwẹ́ ni ta mú fún Miss Camp tó tún gbẹ́rù ẹ̀ tó lóun ń lọ Ìbàdàn. Ó lóun ò tiẹ̀ bojú wẹ̀yìn, òun ya gbẹ́rù. Mo dúpẹ́ ni wá fi gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run, nítorí pé kí ni ó bá mi ṣọ́ lọ láyé àtàlàáfíà. Ó ṣọ̀bọ̀ padà láyé àtàlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè fún àánú tí mo rí gbà lórí ẹ̀. O ti débi láyé àtàlàáfíà. Ìgbà tó dẹ̀ débi láyé àtàlàáfíà tó lọ sí Secretariat, gbogbo nǹkan ló tún work out well fún nílùú Ìbàdàn níbí. Ọlọ́run ti bá mi ṣàṣepé iṣẹ́ lórí ẹ̀. Mo wá padà láti wá fi ògo fọlọ́run. Orí mi rèé o. Lágbára Ọlọ́run Alàyè, bàbá mi Apọ́sù Táíwò Àlàdé, Ọlọ́run á jẹ́ kó gùn lẹ́mí. Wọn ò ní fọwọ́ gbọ́mọ sí. Ìyàwó ò ní kú mọ́ wọn lórí. Àwọn náà ní ṣàárẹ̀. Mi ò tó gbàdúrà fún wọn, ṣùgbọ́n bó ṣe máa rí nìyẹn. Lágbára Ọlọ́run Alàyè, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n á fẹ̀mí ìmoore wọn.
1: Àmì àtẹ̀yìn náà, inú mi dùn, ara mi yá gágá pé gbogbo àwọn tí wọ́n pè mí tí a fi ọ̀rọ̀ yín lọ Jésù, gbogbo yín pátápátá lọmọ yín padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kì í ṣòro nìkan tí wọ́n pè mí, ẹ̀yin nìkan kọ́. Mo dẹ̀ dúpẹ́, kò sí ìtọ́ nìkan yorùbá fẹ́ bí dànù yẹn lọ. Ọlọ́run wọn gbé ọ̀rọ̀ wọn ga jorúkọ wọn lọ. Ó lè ra padà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tí à ń ṣe yìí. Ẹ̀mí títayọ láàrin ọ̀pọ̀ èrò, a ò ní fojú sunkún wọn, a ò ní jìyà lọ́wọ́ ọmọ. Ọlọ́run á ṣe wọ́n lọ́mọ tó ń sọjọ́, a jẹ́ èrè wọn.
2: Hello sa o, ìyá Sera ni o, ìyá olóríire ni o, bàbá mi. Ẹ̀rí ti kàn mí tó pọ̀. Máa bẹ̀rẹ̀ pẹ̀lú orin báyìí pé Chimoma Onyobioma Jehovah Chimama onyo bioma e. Chimama onyo bioma e. Opere mkwa we meya. Chimama onyo bioma e. Chineke mi die bupe o. Papa mi mo bitu ye kinti bere kinti ma dupe. Olorun apostle tokobo o tobi tobi aye ogba orun ogba oba nla ni oba ton se yam baba mi wo lati december to ti nse ore kanka kanka fun mi ti mi focus owo teni kaka fun mi lo aburo mi kan lo send si mi ti mi foko iru owo be re ngba to tun ya omo mi ti mo so fun yin to fe travel lo se agobani ro ni baesta o ma ti lo ti de layo atalafia
3: lo ti wo dede
2: o wa bere si nso gugu e ri to po owo ko si 1 naira lowo wa ngba to fe lo baba mi o mo ba n pe awon eyan mo ba n bere la ba n bere latodo olorun si won olorun wa fo to kan oni 200 oni 100 e wo baba owo to mo fi travel to fi lo olorun lo ni pe ka ri ko si ti won je lohun olorun a post to ko bo wa ba mi se baba o ti lo layo o ti de layo nbi to tun ni pe ko won bo n se fun relocation ko wa ton wa jade o sese wa jade ni nkan bi ago mefa ale ana ngba to ti won moto to ti lose hope to ruko re ti jade ni bayesta lohun pe won gbe lo sinu ugbo kan mi mo ruko re toke abi nkan baba o ma tun ti jade ni bi ta fe ko lo ibe na ni ruko re wa jade si baba mi e ri po oro mi to pe oju ope lo emi o mo bi to ye kin ti bere ma dupe emi oran ti gbogbo re o iwon ba ti mo ranti ni mo so yi o to nba tan ranti ma ma so agbalagba le mi 76 years de ni ti nba ranti ni mo ma so nti nba ranti ma to ma so irugbin igbagbo yin na ni la ma mo se irugbin igbagbo le meji o number ti o ni pe awon nbo o lo nti se number si ni ori mi lo wa omo mo mi to tun wa lodo mi bi mo tun fulu mo lo ya sare lo ba mi se yo dele layo atalafia baba mi omo ma ti dele layo atalafia pelu eri to po apere igbagbo to ni ka se a nse ati se a fe bi danu a se irugbin igbagbo te leyun mo tun se irugbin igbagbo temi normal ah baba yi olorun re olorun ododo ni mo ti ri ki se olorun to je pe olorun to ntan ni ki se olorun ope ki se olorun okuta olorun alaye to do orun ataye to bi mo se ma ntoro ni e mo ni olorun ta apostle tokobo npe o ni ohun o mu nkan mi mo o ya ise re o ya yo si dide ni ti mba pe ah olorun re o dun sin baba mi o se o ba mi ti mo mi ji o atawon mo mi gbogbo won won la lubarika eyin na e ma tese waju ninu ogo loruko jesu christ abara won ta won ni ka yan ma sise eyin lo mo se fun jesu christ je beyen lo ma weyin ma lo nbi to nlo yen adura yin o ma gba ni loruko jesu christ ogun to nse fun wa ko ni rele eyin lori ah baba mi ope mi po ti nba tin ran ti ma tun pe yin ma tun se ni ti nba tun ri phone e se o eyin le ri mi o more anointing in the name of Jesus Christ. Amen.
1: Ekoro mama, ejere won. What God has done for this family shall be permanent. Loruko Jesu. Era anugba ni jiya lowo omo. Omo yin asonjo fun emi tin na agun. Eni logobo ajo la omo won yin. E fi ayo atalafia ko ni oruko Jesu. Mo kin yin o.
4: Gbajugbaja fun tabira lori radio latodun to ti pe evangelist oladeko ala o ti gbogbo agbaye mo si omo bo ogo tun te pepe eto olododun ni fodun 2026 The Achievers Present Thanksgiving 2026. Todo yi tun ma yato. Tori wipe oko ojo keturo ti wa nle. Ibi ti awon loko loki leke gbo sabebe ti ma wa ni kale. To fi ma awon elere ori itaje. Atawon iko ati iriju ma jemu nile yi ati lokere. Bakina la tun ma fun awon eni abiyi lawujo ni ami eye se dada. Lojo Thursday, October 15, 2026. Lata ago mewo owuro ni gbogbo to ti ma bere. Awon agbalagba wo li mo kere logun. Ni won ma soro asese gbogbo eniyan. White ni dress code ninu gbagejo CSC gbagbe yanu to wa ni basoro oja ni badan bakan na ni dije ma wo laarin awon to ba mo lohun yiju ti eni maru to ba gbigbe oruki si ma je bu recording contract form ti wa nile number omo bogo 0805 594 7802 the achievers present thanksgiving day 2026

0: àkọsílẹ̀ ẹbí lórí gbogbo ẹ̀yìn tí ẹ rí mi gbọ́ pẹ̀lú orúkọ Jésù tí ń ṣe orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni èyí tí a sá wọnú ẹ̀ àdàbí tẹ̀mí táwọn àdàbí bá mú nǹkan kan mórúkọ Jésù abẹ́ ọ̀run ni mo wà yìí o tí n bá ti mú mọ́ tá a sì gbọ́ràn tá a bá lẹ́nikẹ́ni tó ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ikú ẹ̀jẹ̀ Jésù àbí tá a bá kọ pé ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ rẹ àparẹ àbá kí òkú bí kò ṣe yíye ká kó lè máa ròyìn ṣe ọlọ́run tá a bá tẹ́ni tó ti kọ orúkọ rẹ̀ sínú accident ọ̀kadà tàbí ti mọ́tò mo fẹ́ dànù àtomi àtòróró gbogbo tá a fi ṣàpẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ Jésù kò darapọ̀ mọ́ wà láyé ọlọ́run kó bá rìn ọlọ́run yóò ṣe irúgbìn rẹ ní ìtẹ́wọ́gbà ò ní kú ṣáájú ogun ẹja bá wọn yọ ó dá gbọ́ àwọn ẹ̀rí yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ right ó yá jùgbà.
1: Mami kan accident on lo bi se laaro ni ati la accident ni olorun ba mi lo ba ngba ko so aye ti ojo mo ni duku ojo mesan no se ni usage ti awon eyan si wa ro gba kan ti an sanu mi ti mo je ma lawon je ni file wa dupe lodo olorun njo to se lawon se lo kola won owo ti mo ni lojo na mo ni ko mo mi ko mo ba run se arobi lo ba sa ba mi si dupe lodo re olorun lohun je to mo ni ogodi lo ni to gbe lo kada jo na mo na ku olohun pe ko ma mi ura ma mi ye lohun je loju ekun lenu si dupe dupe lodo re olohun yo ke pe mi elekeji mo mi kam na wa abi ka mi ni on ti ko se eyin awon ti an se ti an ge glasses si juli lo kan ise mo sa wa fon so ko se dada olohun sa si ba gbe ala nu ke titi se lati gbo wa o sa ba ra mo wa fun mo mi wa disin mo mi fi ri je to fi ri mo tí ò fi màlá ẹ mọ lọrí ẹ mọ bọ rí àbọ ọlọrun dàbí lórí ìwé o ẹni ṣubú ẹmí ẹni ṣubú ara ìtọwọ ọyìn ẹniwó tí ẹniwó kà ẹsẹ ń gbà wá kalẹ ọwọ gbogbo ìṣòro tí kálukú wá ní ogun ìṣòro ní borí yín ogun ọtọ ní borí yín ogun ẹyìn ní ìjà yín ẹni má nira gbára lọwọ ọlọrun iṣẹ ìrànṣẹ tọlọrun gbélé yín lọwọ ẹni ṣiṣẹ lágbára ọlọrun lá jésù kristo olúwa wa.
2: Àmì màmá Kudus. Inú mi dùn gbogbo yín lẹ́mọ ibi tádùn ẹ̀yìn tí ń gbà ọlọ́run tí ò ní jẹnikẹ́ni gbé a ò ní rá láìgbọ̀nà láàrin wa níbẹ̀lẹ̀ ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ará búburú ọjọ́ nìyẹn ọlọ́run kò tu ìdílé àwọn ẹni tí wọ́n so ẹ̀mí wọn nù kó tù wọ́n nínú ìjàmbá ọkọ̀ yẹn mo bá yín yọ̀ gbogbo àìnífojúsùn fún ọmọ lórúkọ Jésù mo bá yín yọ̀ nípa ti ìrànlọ́wọ́ tẹ tún nígbà lórí ti ọmọ tí wọn ra márúwá fún lórúkọ Jésù ọ̀járe ló fi ta o ẹ jèrè gbogbo wọn a ò ní rí ibi o ẹ kú ọ̀rọ̀ ọmọ o.
3: Èlò àpòsùn ẹ̀ka àròsàn ẹkújọ́ mẹ́ta gbogbo olínkọ́ ṣe gbúrò ìyá bíbí o wọ́n mi wà náà kọ́ ẹ pè fún ẹkọ wa jẹ pé o ní ológun òní bọ́sùn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ṣe mí lóore o ọ̀rọ̀ ẹ̀mí yẹn ò sá jẹ́ kí n gbádùn pé oore lọ́lọ́run ṣe fún ọ yìí torí bí mo ṣe ń pè nílé ó ń dá mi lóhùn lájò ń bá ti pè lájò yóò dá mi lóhùn nílé ó ṣẹlẹ̀ mí pé lásìkò mi ó wà ní àkùngbà adẹkùnlé ajá sí ní skul tó wà wọn wá sítráìkì wọn wá owó mọ́tò tí ó wọ̀ wá sí ìbàdàn tí ó tún wọ̀ padà sítráìkì wọn lè mọ́ pẹ̀ kó máa lọ sọ́dọ̀ àbúrò ọkọ mi tó wà ní tòsí ibẹ̀ kó lọ dúró síbẹ̀ ohun àtọ̀rẹ́ rẹ̀ sálọ ibẹ̀ wọn lọ dúró síbẹ̀ wọn wà ń lọ ṣọ́ọ̀bù ènìyàn wọn gbọ́ ọ̀kadà ọ̀kadà tí wọ́n gùn wọ́n sá lọ́kadà yẹn ń sáré ó ṣe lọ rọ́ọ̀lù kòtò nu ọmọ yẹn ṣe jábọ́ lórí ọ̀kadà nu ọlọ́run wa ó gbàdúrà mi gbogbo orúgbìn tí mo máa ń ṣe ìràpadà tí mo máa ń ṣe kò lọ lásán àpòsù ò dúpẹ́ mo yan ọlọ́run lógo torí pé wọn ò pè mí lórí rẹ̀ pé ọ̀tá rẹ̀ kú wọn ò pè mí pọ̀ mọ́ mi kú pé ó ṣe nǹkan kí n wá wò lọ síbítù lóòótọ́ ò fara pa àmọ́ mo rí gbígbàdúà àpòsù mo rí ìdáhùn àdúà ó fara pa lóòótọ́ wọn sọ fún mi àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ wọn dẹ̀ sọ fún mi nílé torí pé ọlọ́run ò jẹ́ kó pọ̀ kò láìmí lọ iná ni ò jẹ́ kí wọ́n sọ fún mi mo dúpẹ́ o kọ̀ọ̀kan lápá kọ̀ọ̀kan lẹ́sẹ̀ o kò fọ lójú o kò forí na nǹkan àmọ́ gbogbo ibi tó ti fara pa ọlọ́run bá mi bòróró ìtura sí i torí mi lè mọ́ fòró pín àròbí lórí ẹnì kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ sì ni ká máa ṣe ni mo máa ń ṣe tí màá da akọ̀ mọ̀ tí màá fúrúgbìn màá tún fúrúgbìn àná gbogbo wọn sì ń ráàánú gbà torí gbà tó dé ó ròyìn níjọ tó dé mo dúpẹ́ fọlọ́run torí bí ẹlòmíì bá ríru nǹkan báwọn ìyá rẹ̀ ó jà ríya mi ò tiẹ̀ já òmìnir ọ̀sán ọlọ́run mo dupe mo gboju soke mo yin Olorun logo mo dupe lowo Olorun pe o se o to je koju bayi lo o je ka yo bo bata ofo senu ona o je won oruku re wale mi wa lo pade re nibi ti o da o tun fe se ara re ni wale layo atalafia o se wa de ta wa ntoju re lotun losi ma babo eje Jesus si ma ni je afipa to ba ti lo tan fe re fe ta si fanu si bayi yo si tu mo dupe lowo Olorun pe gbogbo oju ogbe na Olorun ti je ko san mo yin Olorun logo lana lana mo tun ti lo furugbe mo tun ti lo robi adura ti yin na gba eni somo nu eni saya nu yin mi ti yin lo ni bolo jije ko wa je pe adura yin ogba o e se mo dupe o
2: e ku orire ma bibeli mi ka ma ra igba pada tori buburu ni awon ojo iwe wo wa fun wa ni ansa re pe ira pada e meyan ni oro e ta n se lojojumo yi tori buburu to jo oto fun aburu ke bojo kokan ni ko ni kan ati fe bi dano e o ni ri bi loruko Jesu e o ni gba pe banuje je tawede tagbode atemi ati yin ati gbogbo awon ta n gbe eto yi tori pe an gboran loruko Jesu Christ Nazareth oni se bi oni je fun wa e ko eyo Olorun.

0: láyé mi èmi máa lọ lọpẹ o apọ́sítọ̀ ẹ̀rí kan mi èmi náà lérí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ìjọ afẹ́fẹ́ o tẹ́mi mi ò ṣòfò tẹ́sẹ̀ mi ò kàn án ó ṣẹlẹ̀ pé mi àtọmọ mi jáde bá ṣe ń padà bọ̀ bí káàkan bó ṣe gbá máruwa wa látẹ̀yìn nìyẹn lórí eré bí máruwa wa ṣáàyè lọ forí sọ tírélà nìyẹn bó ṣe doríkodò tó tọ́ǹbù nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣùgbọ́n ọmọ mi ò fìbì kankan ṣe léṣe èmi nìkan náà ni mo fẹsẹ̀ sí léṣe mo dẹ̀ dúpẹ́ tẹ́sẹ̀ mi tí ò kàn án tí ń rogun ìdádúró mo dúpẹ́ o mo dúpẹ́ o pẹ̀lú gbígbìn àrọ́bí àsera padà mi mo dúpẹ́ lórí òkè yìí o mo dúpẹ́ o apọ́sítù ẹ wà nífẹ̀ẹ́ èmi ọmọ èmi aya èmi yín ẹ̀mí fi ṣiṣẹ́ ìránṣẹ́ ọwọ́ yín lẹ fi gbẹ̀tọ́ yín lágbára náà ilé ológun tí gbogbo wa ń lé lágbára náà gbogbo ọ̀dẹ̀ bẹ́ẹ̀ láyé àtàlàáfíà lágbára náà náà ó túbọ̀ máa wà pẹ̀lú yín ọlọ́run á ṣe yín lárúgbó wòlíì mo dúpẹ́ mo mọ̀ lóore o.
1: àmì mọ́mi olúfúnláyọ̀ ṣọ́lá gbogbo ògún jẹ́ tọlọ́run bíbélì pé ọ̀rọ̀ rẹ̀ sì wà láàyè títí bíbélì ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ ìràpadà ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ tá à ń ṣe yìí ẹni tí gbàgbọ́ ẹ̀ bá rọ èmi náà ṣe gbogbo ògún jẹ́ tọlọ́run a ò ní rí ibi búburú tí ò bọ̀ ọjọ́ kankan rìn kò ní kàn wá o a ti fẹ́ ibi ìdáná la ṣe pé ní àrọ́bí oníṣẹ́ bí òní jẹ́ fún wa mo bá yín yọ̀ ìtumọ̀ tẹ́ ń sọ yìí yé mi ẹ bá sì lárò jinlẹ̀ lóòótọ́ á mọ̀ pé ẹ̀rí ni ṣé gbogbo ẹni tí mọ́tò gbá látẹ̀yìn ló wà láàyè ni lórúkọ jésù kristi nasareti ẹ ò ní rí ibi mo bá yín yọ̀ ẹ kú ẹ̀yọ́ ọlọ́run máa.

0: wákàtí ẹ̀rí rẹ̀. 32FN 94.9 ètò tí àwa ọmọ ìjọ orí afẹ́fẹ́ ètò tí kò fi tẹ̀sìn ṣe. Ìjọ mẹ́jọ ní ìsinọ́ndì etí lágbára ọlọ́run. A tún pàdé ní gbọ̀ngàn ẹ̀rí wa. Ẹ̀rí àwọn múmìní múmìnà àwọn ọ̀pàlájì alájà ń bẹ̀. Ó dá àwọn oníṣẹ̀ṣẹ̀ tí Jésù kó wa pọ̀. Ó gbà wá tá a fẹ̀ jẹ́ Jésù rà padà. Lónìí, a fẹ́ wasti àwọn afẹ̀míṣòfò. Operation Wasting the Wasters. Ta bá ń sọ nípa ti ẹ̀mí àwọn ẹni ẹ̀mí ló lè yé. Kì í ṣe ẹ̀jà tí ẹran ara là ń bá jìjà kadì o. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú bàálù tó tún já lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó ká àwọn ọmọ ogun òfurufú ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo. Ọlọ́run kò tù wọ́n nínú ni. Tu àwọn ìdílé wọ̀nyí nínú. Pápá ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó nínú oṣù tó kọjá. Ìgbéyàwó tí ò pọ́sẹ̀ méjì. Ó burú tọjọ́ tó fún. Orílẹ̀-èdè Nàìjíríà kún fún òjijì ikú. Bí mo tilẹ̀ rìn ní àárín àfonífojì, òjijì ikú. Bí àìsàn ṣe ń gbẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀.
1: Ọba tó ní kọ́kọ́rọ́ ọ̀la.
0: Mi ń jàbọ̀ ọkọ̀. Àwọn iṣẹ́ sàtánì mẹ́tẹ̀ẹ̀ta lọ́fẹ̀ẹ́ dànù o. Èmi ò tún ọjẹ́ o. Ọlọ́run Elédùmarè, èmi náà ń ṣe.
1: Kọ́kọ́rọ́ ọ̀la.
0: Wọ́n tà ń papọ̀ tá a fi ń sanwó prógrámù rẹ o. Yóò sì fagídí mú ọ. Yóò sì tán pé ká ìbẹ̀rẹ̀ pẹ̀lú 20,000, pẹ̀lú 100,000, pẹ̀lú 5,000. Tó bá mọ̀ pé jọjú fún iṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin náà ń jẹ́ ẹnikẹ́ni gbé o. Àkìmọ́lẹ̀ àti àmì pọ̀. Tó bá fi wọ̀n láàfihàn padà. A fẹ́ fi àwọn àìsàn, a fẹ́ gbógun ti àìsàn. Ìpọ́njú gbèsè ìyàgàn. A fẹ́ fi wọ́n ṣòfò. Wọ́n tó fi ọ́ ṣòfò. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn.
1: Rọ́jò àgbà.
0: O ní kú sórí àkejì àìsàn.
1: O bá ṣí bẹ̀rẹ̀ sí ọrùn. O gbé bí ìdílé gbogbo.
0: Tí a ò bá tètè fi wọ́n ṣòfò, wọ́n lè fi yan ṣòfò dànù o. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn. Lọ fá àìsàn yẹn dànù. O pay 65 96 28 58 47 tàbí Stanbic IBTC Bank 0017 64 54 82. Àwọn kìnìún kan wà tó jẹ́ pé kìnìún àfẹ̀míṣòfò. Àwọn kìnìún nínú ẹran tó ń gbà àwọ̀ ènìyàn wọ̀.
1: Your name is mighty, your name is strong. Your name is sexy.
0: Ṣé ìtìrìbù tí kìnìún tún gbé pa ẹran tí ò jẹ́ rí?
1: Ohun rẹ̀ fà á kí kẹ́ dárí yá. Ohun rẹ̀
0: First Kings chapter 13:24.
1: Ohun rẹ̀ mú okun bí sẹ́yìn.
0: Kìnìún pa wòlíì kékeré, ó sì dúró tì í, kò sì jẹ́.
1: Àbá. Only to my situation.
0: Justice for Mohbad ọdún kẹta rèé o. Wọ́n náà tètè pa wọ́n kan tó ń fi ẹ́ ṣòfò lọ fẹ́ wọn dànù. Bàbá ẹnikẹ́ni tí ẹ̀mí kú lé kiri. Ọmọ tó fẹ́ gbàyàn mọ́ rẹ mú àtọwọ́ ọmọ rẹ ọwọ́ yẹn kò gbẹ dànù. Lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ Júù nígbà tó wà ní Bábílónì. Nígbà tí èèyàn kan sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó pé kí wọ́n run gbogbo àwọn Júù. A má ní lórúkọ ọ̀gbẹ́ni yìí.
1: Ọwọ́ méjèèjì ni.
0: Westeri orí kẹta ẹsẹ̀ kẹsàn-án nìyẹn. Ẹnìkan sì ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó pé kí wọ́n run odindi ìdílé kan run. Kí wọ́n run àwọn ẹran kan run. Bàbá àwọn ènìyàn ẹ̀jẹ̀ àwọn mùjẹ̀mùjẹ̀. Títa bó ti bá táyé wá. Ẹni tí àwọn ìka yìí bá ti pa Ọlọ́run ó ṣayé wá o. Ọlọ́run gbọ́. Bàjẹ́ bá pààyàn kan lónìí. Ẹja ni rẹ̀jẹ̀ lẹ́nu àjẹ́. Bàjẹ́ bá padà gba Jésù lọ́la. Yọ̀nyọ̀ ó nu o. Nábòtì tó bá táyé wá ni. Pọ̀pọ̀ ṣe ń dira. Mo bá ń yọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa nípa májẹ̀mú. Ìràpadà wa yìí fẹ́ bí dànù.

lára Jezebel yìí bẹ̀lá bó ti ti kú o. Kapolia ìgbà padà torí búburú ní ọjọ́ ayé ikun fún ayé agbára ayé agbára ayé agbára Yohanu Baptist tán bá ń táyé wá ẹgbọ́n ọmọbìnrin Herodu pẹ̀lú Herodu ó ní kí ọmọbìnrin yìí jó títí dé dájíjọ́bọ̀ òun ẹni kí ló bèrè ó bèrè orí Yohanu ayé ránró ayé agbára ayé agbára ayé agbára kí ló fẹ́ forí Yohanu ṣe nínú àwọ pọ̀tọ̀ ó ní kú ṣáájú ògo tàbára ẹnikẹ́ni tí ń fẹjọ́ mi wẹ́lọ̀ fún ibi ọlọ́run ṣe ìdájọ́ wọn fẹ́bi lé wọn lórí o èmi ò tú ọjẹ́ o a lọ sáwùjọ wà bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ ẹgbọ́n kí ni àwọn yìí rí tí wọ́n sì pa ìdílé lẹ́nu mẹ́fàrún ta bá ń ka bíbélì tá a bá lọ sáwùjọ ẹni ṣe bí wọ́n kọ́ ni láwùjọ wa bẹ́ẹ̀ sì ni ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n nìyẹn

0: ìmọ̀lówó tí mo fẹ́ fi lọ sí tẹ́ẹ̀sì ọlọ́run táwà làdí wò mí sàn bí mo ṣe ń lo òróró díẹ̀ díẹ̀ lára àárọ̀ kí n tó jẹun màá mú òróró àmọ́ táwà làdí ó fún mi lálàáfíà mo dúpẹ́ o ìjẹ́rìí mi rèé o ẹ pẹ́ fún wa ẹ ní sukọ ẹ ní sọ́fọ̀ o ìbànújẹ́ mi tọ́ sí ni mo ní kí n jẹ́rìí ni o.
1: mọ́mí akínwálé ṣá ìdá kò sí rọ́ńbẹ́ o ibẹ̀ ni ní láàrin èèyàn méjì mẹ́ta láti fìdí òdòdó múlẹ̀ ọlọ́run ló lè káyé ẹ̀rí o fún anointing service irinṣẹ́ ètí anointing gbogbo ẹyin tí ọrùn ṣí fún ọrùn òní tì mọ o ẹrí olùrànlọwọ yẹn tún farahàn lẹsẹkẹsẹ àwọn olùrànlọwọ tó kù àlè dáṣe nínú àkókò yìí olùrànlọwọ tó kù yóò farahàn ẹ ní ṣàìsàn mọ àmọ èèyàn máa ń ba gbogbo àjàgà jẹ ni ẹrí gbogbo àjàgà ìsàn ìnira wàhálà ìdààmú ni jésù mi ti bá kanlẹ ogun yóò ní gbérí mọ ọrùn tó ṣí lórí iṣẹ yóò ní tì mọ o àpamọ wọn ajé àtàjèrè ọjà mo bá yín yọ.
2: Gbajúgbajà fóun dábìrà lórí rédíò látọdún tó ti pẹ́. Evangelist Ọlọ́dẹ̀kùn àná ó ti gbogbo àgbáyé mọ̀ sí ọmọ bò kótó tẹ́ pẹpẹ ètò ọlọ́dọọdún ní fọ́dún 2026.
3: Ẹni ta lè fi ọwé Ọlọ́run
2: The Achievers Present Thanksgiving 2026. Tọdún yìí tún máa yàtọ̀. Torí wípé ọ̀kọ́ òjọ kéètò ló ti wà ńlẹ̀. Níbi tí àwọn olóko lókì lẹ́kẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ti máa wà níkàlẹ̀. Tó fi mọ àwọn eléré orí ìtàgé. Àtàwọn ikọ̀ àti ìríjú mẹ́jẹ̀mú nílẹ̀ yìí àti ilé òkèèrè. Bákan náà la tún máa fún àwọn ẹni abíyì láwùjọ ní àmì ẹ̀yẹ ṣe dáadáa. Lọ́jọ́ Thursday, October 15, 2026. CSC gbẹ̀gẹ̀ yanu tó wà ní báṣọrun ọjà nìbàdàn bákan náà ni ìdíje máa wà láàrin àwọn tó bá mọ lóhun yìí jù tí ẹni márùn tó bá gbégbé orókè sí máa jẹ àbú recording contract fọọmù ti wà nílẹ̀ nọmba ọmọ ọba ogo 0805-594-7802 the achievers present thanksgiving day 2026.
4: Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti iyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ nìkan ni yóò rí iyè ọ̀run àpáàdì wà bẹ́ẹ̀ ni ìjọba ọlọ́run wà eléyìí tó bá fẹ́ yàn nínú méjèèjì ó ní kò tètè ya bẹ̀rẹ̀ sí ní fi ìwà rẹ yàn báyìí torí pé ìwà rẹ ni ó sọ ibi tí ó fẹ́ lọ. Ẹ jọ mi bẹ́ẹ̀ lọ́rùn àrò.
5: Ẹ kàbọ̀ padà.
6: Ẹ
5: jọ mi ń bẹ́ẹ̀ lọ́rùn àrò dákẹ́. Ọlọ́run òkú àmójúbà mi pé o gbé ètò yìí.
6: Àrò káwọ́.
5: Ọ̀pọ̀lọpọ̀ ò bá ní orí ọ̀fẹ́ irú ètò báyìí. Ó yà wọ́n bá wà láàyè lónìí. Èmi ò fẹ́ aláìgbọràn o a fẹ́ lọ sí àwùjọ wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá síbi àjọ̀dún kẹẹ̀dógún ti integrity human rights lánàá
6: àbá
5: a rí àwọn amòfin a rí àwọn adájọ́ lọ́yà àwọn agbófinró lóríṣiríṣi àwọn ọ̀gá ọlọ́pàá pátápátá àwọn lọ́bálọ́bá ìjòyè mọ́gàjí ò ló ń kà lórúkọ coordinator comrade ọjà sọ pé àpáta èmi tí mo jẹ gómìnà wọn àti alūkkóró fatumọlẹ akínyínpẹ kúdìdé o mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ẹ́ fún mi ní àmì ẹ̀yẹ ìjọ thursday yìí àyìn tẹ́ bàbá mi lọ ẹlẹ́ pàdé mi bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ white a fẹ́ lọ àwùjọ wa ayé ikú fún òjijì ikú ọlọ́run gbọ́ bẹ̀rẹ̀ sí ní ra ìgbà padà o

0: FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
1: Ìwé mímọ́ ni nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yóò láti bá Jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò ìbápàdé Jésù ìbápàdé Jésù 92FM 94.9 látẹnu ìránṣẹ́ Ọlọ́run àlá olùṣọ́ àgùntàn Báyọ̀ Olúwayẹmí ti ìjọ The World International Christian Center tí a tún mọ̀ sí Wonders Chapel àdúrà wa ni wípé kí ẹ di alábùkún fún bí ẹ ti ń tẹ́tí tẹ́ ẹ sì ń gbọ́ wa.
2: Nigeria na den trial tori o wa lori online wi pe oride de yi ni opolopo billion naira ni dividends ti won re ni claim. I'm telling you elomi for father ti ra shares nibi ti owo yen po the federal government ya nbe de to ti da pada laye Buhari. Yes. But then ti o mo pe baba ni we ti o mo pe baba ni pe the way pe ndoko kini o mo se iya o mo je do na ni boya ta ba si peru owo yen boya ti o kan gan lo bi 10 million o si le ni gbeju ati ni 10,000 no o se da da now tori pe kini o fa ko mo ti awon obi e ni mo ti so fun separate time ni bi be pe owe ta ma papa agbojudogun owe yen awon baba wa igba ti won pa won correct idi tan if you correct ni pe aye igba yen boya teyan ni ni ko lokun oko bi merin o se kan elomi bo ti kun koko e ku boya run tan ro ni gba yen niye sugbon ni se o ti yato ki mo so yen o yato gbogbo ta ra so ni se ba kenikan discover pe grandfather only dividends to worth 2 billion gbogbo grandfather si bi ma mewa obi ma mewa an open 2 billion se na mewa ma ye ti o kan mo kokan o ma mewa tan si bi baba na nikan nu mewa na bi ma meri se ko yo tun sipo abe ma be se mo ni na ba pe 2 billion na ba pe si ona mewa idi kokan o de gba less than 200 million o se se kan bi e ma ji abai kọmọ ọgán wà lórí títì kọmọ ọkọrin olúwa wa wo mi bí mo ti ń tiraka olúwa o wa wo mi bí mo ti ń gbìyànjú o wa pàṣẹ fún gbogbo ènìyàn kí wọn sàánú ọlọ́run máa wò pé òun tiraka lóòótọ́ ṣùgbọ́n ti tiraka rẹ o mọ tóbi ẹni ni. Hallelujah. Wọ́n dàbí tí mo ti sọ ètò kan tí bàbá wa nínú Olúwa bàbá ọmọ lẹ́yìn tí wọ́n sọ dáadọ́ ọmọbìnrin kan tó gba oyún oge bóyá láti bí 12 years ló ti gboyún so inú ilé tó ń gbé ó máa ń ja olè gan wọ́n ti lé ládùúgbò yẹn so ìjọ kan àwọn ń lọ church àwọn dádúró àwọn dẹ̀ wàásù fún ó wá lọ́nà orí mọ́ but time tó fi lọ́tún orí mọ́ yẹn ẹni tó jẹ́ agbẹjọ́rò fún bàbá ẹ̀ ó ti ń wá kiri ó ti ń wá ọmọ single mother yẹn kiri ń bi tí ìyá dẹ́dí ẹni tó fún lóyún lóyún sí olò lóyún lọ́yà ẹ wá rí wọ́n sì fún oní pé ọjọ́ méje náà fún ládùúgbò yẹn pé kókókó torí ń já kò sí létí ò ti ti jáde ńgbà lọ́yà ẹ wá rí pé sí àti ẹni jọjọ méje ó pé lọ́yà ní mo sùúrù èmi ò torí wọn fẹ́ rí ọ̀dádùúgbò wa o bàbá rẹ fi ìwé kan sílẹ̀ ó ṣiṣẹ́ nílé iṣẹ́ báyìí ó dẹ̀ lọ́mọ kan ṣoṣo lò ní gbogbo ẹ̀tọ́ yẹn kó jẹ́ tiẹ̀ àti sáyẹn gan dọ̀ràn torí kò lọ skúl lọ́yà náà ló ń ti mọ̀ pé àti sáyẹn ó nira sátẹ̀ka ẹwà máa tó jẹ́ tó le jù bẹ́ẹ̀ ni wípé inú ilé tán ti fẹ́ lé bàbá ẹ̀ lónìí lé yẹn àṣẹbi tóun ti ṣe tẹ́lẹ̀ tó ń gan ni landlord ń gbà wá fìwé kan tí lọ́ọ̀yà padà tó wá sọ fún wọn wípé en to ni lere o e ma fun atan jo tan je tan ajo pe se siere se se pe si number mu lo wa sa pe o en to ni lere ba be lo kole won si tin wa ti pe ijo ti eni e wa pada so fun baba ninu oluwa baba isi komo leyin won ni pe te ba ri bo se dress gbogbo aso ati bata ati bag to match ni ana gan si mo so pe pastor e mo mi mo emi bayi emi bayi emi bayi emi bayi no wa di pe en tan le no mo sanwo fun n to wa to je ajoju be ni pe baba ni pe ni gbogbo street yen ile yen le kind of sia so ajo se pa dura lord bayi ni o si ti de a si ti denu le yen ko to di pe olorun wa je ki kini iwo na gbogbo eto e to ha ori amiyan o to amen gbogbo awon eto to mo po ni iyere osisi amen ori be fun oporopo onigbawo to se ri pe nta nji ya le lori Christ ti sise sugbon tori pa ma won o mo won o loye an si wa lokunkun eh ko le mo ri be mo pe kini church ni sin kawakajo kaso di book ka ma lo le ko si eko to jinde ati so assembly ati so the show fashion parade you pe pastor gan bi o si na se waju le kede ribate mo se so iwo to wa ribata yen ronu abawo bigba to raye wa talo mi o fi ku on church but our pastor ni o ma wo gbogbo wa su ti won so yen eyin eti ni gbogbo e ba lo pada o si o te satani rorun ko mo wa church ko mo loye o ma te lorun o se bo tun lo joni ma lo modu ode o nje o tin jo kilo mo bo tori pe kiran pe satani o lagbara o kan lo anfani aimo keyan lati ti yan mo le ni gbogbo agbara satani ni e ko lagbara kankan aisan to ro pe ndo la mu ye o ti ri po o mo eto re o le ba isan yen soro o ni oye to lati ba isan yen soro o ni o loye to lati ba ini soro e da bo ise wo lo omobirin ti mo so yi fe se ti o fi donle ti o fi lowo baba ni kia kia len to fun loyu bi ti e so nriya lo wa o lo ni omo o won ba ri anybody bi won fa through go e da bo awe wo le eyan fe gba ise ese wo lo fe se e lo do fe da obirin yen o ti eni to fe da is a destitute ta pastor de ne ba won pray for your transformation sow the seed of transformation 10,000 for 30 days olorun wa se omo yen oni nti o da iku wole ahoro ba nsa ni sugbon olorun wa o fi ajulo han bo nlo ba to yi igba pada o de yi ba omo yen pada o de se ri for popo christian sugbon ama dipo kelomi wa ko mo wa otito oro olorun ko de mo ti se eto e won ti ki sinu awe o ti gba awe o ti do what is

0: the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Kò bá àjẹ́ 24, 29 tàbí 32, sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Kọ̀ntẹ́ 32 FM 949.

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté premier mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtórísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: 32 FM 94.9.
1: Ẹ̀rí ló já sí. Orúkọ tèmi ni Mrs. Adeniji láti Agbowó ní ìlú Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Apostle Taiwo Alade. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà lórí ọmọ mi. Mo dúpẹ́ nítorí pé kíni ó fẹ́ lọ fún camp NYSC ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo bí mo ṣe ṣakitiyan pé kán má gbé lọ sí ọ̀nà jínjìn pàbó ló já sí. Nígbà tí orúkọ ẹ máa jáde, wọ́n ni wọ́n gbé lọ sí Bayelsa. Ọmọ fúnra ẹ̀ gan ṣe ló kọ́kọ́ bú sẹ́kún. Èmi gan náà fẹ́ sunkún, ṣùgbọ́n mi ò sunkún nítorí mi gbọ́dọ̀ sunkún lójú ẹ̀. Mo ṣáà sọ fún mi pé it is well. Mo wá pe bàbá mi Apọ́sù wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi, ò kí ni kì í ṣe. Wọ́n ní kì í jẹ́ kó máa lọ. Fún 3 weeks tí mo ní ó fẹ́ lọ ṣe yẹn, pé kó lọ ṣe 3 weeks yẹn. Wọ́n dẹ̀ fún mi ní ìtọ́ni. Mo ṣe eléyìí, ó dẹ̀ wọ mọ́tò. Mo ṣáà fi ẹ̀mí fi ń ba rìnrìn àjò. Nígbà tó ń lọ, mo fún ní àpẹẹrẹ ìgbàgbọ́ dání tó máa lò. Ó ṣe dọ́hùn, ó pè mí pé òun ti dọ́hùn. Inú mi dùn torí ọkàn mi ò balẹ̀ wípé odidi Bayelsa lọ́hùn. Gbogbo ìgbà tó wà lọ́hùn, màá ṣáà máa pè, máa pè. Pé báwo ni, ó ní kò sí wàhálà kankan. Nígbà tó yá tó di bíi ọ̀sẹ̀ kejì, wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ ṣe ìdíje. Ó ní wọ́n yàn òun wípé kóun wá ṣe ìdíje. Wọ́n fẹ́ mú ẹni Miss Camp, ìyẹn ti Bayelsa. Mo ní ṣé kì í ṣe pé tó bá ṣe Miss Camp ní sí. Mo nítorí pé kí ni, mo nígbàgbọ́ wípé wọ́n á mú ẹ o. Wípé kó má di wípé wọ́n máa mú ẹ lẹ̀ o. Ó náà ti ṣèwádìí, ó náà sọ wípé kò lè rí bẹ́ẹ̀. Mo nítorí pé mo fẹ́ kó padà wá sí Ọ̀yọ́ State. Ìgbà tó wá dijọ́ yẹn, ó wá rẹ̀ ẹ́, mo bá ní. Tún lo àpẹẹrẹ ìgbàgbọ́ tó mú dání tí mo fún ẹ dání ló sáré. Ìgbà tó máa pè mí padà, ó ní mọ́mì òun náà mú fún Miss Camp. Mo ní Miss Camp láti odidi Ọ̀yọ́ State lọ sí Bayelsa. Láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn, wọ́n wá mú ẹ fún Miss Camp. Olúwa ṣeun, Ọlọ́run Apọ́sù Taiwo Alade ṣe o. Ọba tí ò dojú tì mí, àṣẹ ti pèsè àyè sílẹ̀ fún ọmọ mi. Àṣẹ oníhun tẹ fẹ́ fàyọ ní díẹ̀. Ọlọ́run ò ṣeun, ẹ̀mí mímọ́ ò ṣe, ó ṣàbẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè. Ìgbà tán tún máa porúkọ ẹ̀tàn ṣe tán, torí a ti ń work relocation ẹ̀ bó ṣe máa padà sí ìlú Ìbàdàn. Ó wá tún sọ fún mi wípé ṣe ni wọ́n tún porúkọ òun wípé wọ́n ti relocate wọn. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ padà sí Ọ̀yọ́ State. Ó ní bó ṣe fẹ́ kúrò ńbẹ̀, ó ya gbogbo àwọn tó wà ńbẹ̀ lẹ́nu ni pé ẹwẹ́ ni ta mú fún Miss Camp tó tún gbẹ́rù ẹ̀ tó lóun lọ Ìbàdàn. Ó lóun ò tiẹ̀ bójú wẹ̀yìn, òun ya gbẹ́rù. Kò dúpẹ́ wá fi gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run, nítorí pé kí ni ó bá mi ṣọ lọ láyé àtàlàáfíà. Ó ṣọ̀bọ̀ padà láyé àtàlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Alàyè fún àánú tí mo rí gbà lórí ẹ̀. Ó ti débi láyé àtàlàáfíà. Ìgbà tó dẹ̀ débi láyé àtàlàáfíà tó lọ sí Secretariat wọn, gbogbo nǹkan ló tún work out well fún nílùú Ìbàdàn níbí. Ọlọ́run ti bá mi ṣàṣepé iṣẹ́ lórí ẹ̀. Mo wá padà láti wá fi ògo fọlọ́run. Orí mi rèé o. Lágbára Ọlọ́run Alàyè, bàbá mi Apọ́sù Taiwo Alade, Ọlọ́run á jẹ́ kó gùn lẹ́mí. Wọn ò ní fọwọ́ gbọ́mọ sí. Ìyàwó ò ní kú mọ́ wọn lórí. Àwọn náà ní ṣàárẹ̀. Mi ò tó gbàdúrà fún wọn, ṣùgbọ́n bó ṣe máa rí nìyẹn. Lágbára Ọlọ́run Alàyè, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n á fẹ̀ ní ìmoore wọn.
2: Àmì àmì àtẹ̀yìn náà, inú mi dùn, ara mi yá gágá. Gbogbo àwọn tí wọ́n pè mí, tí a fi ọ̀rọ̀ yín lọ Jésù, gbogbo yín pátápátá lọmọ yín padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kì í ṣòro nìkan tí wọ́n pè mí, ẹ̀yin nìkan kọ́. Mo dẹ̀ dúpẹ́, kò sí ìtọ́ nìkan. Yorùbá fẹ́ bi dànù yẹn lọ. Ọlọ́run wọn gbé ọ̀rọ̀ wọn ga ju orúkọ wọn lọ. Ó lè ra padà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tí à ń ṣe yìí. Ẹ̀mí títayọ láàrin ọ̀pọ̀ èrò. A ò ní fojú sunkún wọn, a ò ní jìyà lọ́wọ́ ọmọ. Ọlọ́run á ṣe wọn lọ́mọ tó ń sanjọ́. Ajé rí wọn.
3: Hello sa o, ìyá Sarah ni o, ìyá olóríire ni o, bàbá mi. Ẹ̀rí ti kàn mí tó pọ̀. Má bẹ̀rẹ̀ pẹ̀lú orin báyìí ni pé Chimoma onyo bioma e Jehovah Chimoma onyo bioma e Chimoma onyo bioma e Opere mkwa we meya Chimoma onyo bioma e Chineke mi tiye pupe o
0: Papa emi mo bi te o je kin ti bere kin ti ma dupe Olorun apostle toko bo o tobi tobi aye o gba orun o gba oba nla ni oba ton se yanu baba mi wo lati December to ti n se ore kanka kanka fun mi ti mi focus si owo teni kaka o fun mi ni lo aburo mi kan lo send si mi ti mi foko iru owo be ri ngba to tun ya omo mi ti mo so fun yin to fe travel lo se agobani ro ni baesta o ma ti lo ti de layo atalafia
3: yo ti wo dede
0: o wa bere sin so gugu e ri to po owo ko si 1 naira lowo wa ngba to fe lo baba mi o mo ba n pe awon eyan mo ba n bere la ba n bere latodo olorun si won olorun wa fo to kan oni 200 oni 100 e wo baba owo to mo fi travel to fi lo olorun lo ni pe ka ri ko sin ti won je lohun olorun a post to ko bo wa ba mi se baba o ti lo layo o ti de layo nbi to tun ni pe ko won bo n se fun relocation ko wa ton wa jade o sese wa jade ni nkan bi ago mefa ale ana ngba to ti won moto to ti lose hope to ruko re ti jade ni bayesta na pe won gbe lo sinu ugbo kan mi mo ruko re toke abi nkan baba o ma tun ti jade ni bi ta fe ko lo ibe na ni ruko re wa jade si baba mi e ri po oro mi to pe oju ope lo emi o mo bi to ye kin ti bere ma dupe emi oran ti gbogbo re o iwon ba ti mo ran ti ni mo so yi o to nba tan ran ti ma ma so agbalagba le mi 76 years de ni tin ba ran ti ni mo ma so ntin ba ran ti ma to ma so irugbin igbagbo yin na ni la ma mo se irugbin igbagbo le meji o number ti o ni pe awon an bo o lo nti se number si ni ori mi lo wa omo mo mi to tun wa lodo mi bi mo tun fulu mo lo ya sare lo ba mi se yo dele layo atalafia baba mi omo ma ti dele layo atalafia pelu eri to po apere igbagbo to ni ka se a nse ati se a fe bi danu a se irugbin igbagbo te leyun mo tun se irugbin igbagbo temi normal ah baba yi olorun re olorun ododo ni mo ti ri ki se olorun to je pe olorun to ntan ni ki se olorun ope ki se olorun okuta olorun alaye to dorun ataye to bi mo se ma ntoro ni e mo ni olorun ta post to ko bo npe o ni ohun o mu nkan mi mo o ya ise re o ya yo si dide ni tin ba pe ah olorun re o dun sin baba mi o se o ba mi ki mami ji o atawon omo mi gbogbo won won la lubarika eyin na e ma tese waju ninu ogo loruko jesus christ agbara won ta won ni ka yan ma sise eyin lo mo se fun jesus christ je beyen lo ma weyin ma lo nbi to nlo yen adura yen o ma gba ni loruko jesus christ ogun to nse fun wa ko ni rele eyin lori ah baba mi ope mi po tin ba tin ran ti ma tun pe yin ma tun se ni tin ba tun ri phone e se o eyi le ri mi o mo anointing in the name of Jesus Christ. Amen.
2: Ekoro mama e jere won what God has done for this family shall be permanent loruko jesus era anugba ni jiya lowo omo omo yin asonjo fun emi tin lagun e ni lo gogo ajo la omo won yin e fi ayo atalafia ko ni oruko jesus o ki

0: kwala wa nyo mami kale accident on lo bi se laaro ni ta si la accident ni olon ba mi lo ba ngba ko so aye ti ojo ma mi duku ojo mesan no se ni usage ti awon eyan si wa ro gba ka mi ti an sanu mi ti mo je ma lawon je ni file wa dupe lodo olon njo to se lawon se lo kola won owo ti mo ni lojo na mo ni ko mo mi ko ti mo ba n se arobi lo ba sa ba mi si dupe lodo olon lọ́wọ́ jẹ́ tọmọ ní ogójì lọ ẹni tó gbé lọ́kadà jọ náà màmá náà kú ọlọ́run pé kọ màmí ò rírà màmí yè lọ́wọ́ jẹ́ lójú ẹkùn lẹ́nu ṣe dúpẹ́dúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run ẹkẹ́ ẹ̀pọ́ ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì màmí kan náà wà àbíká ẹ̀mí ni ó ti kọ́sẹ̀ ẹ̀yìn àwọn àti àṣẹ tí wọ́n gé gíláàsì sí ju ilé lọ́kàn iṣẹ́ kò sáwà fọ́n sọ kò ṣe kó ṣe dáadáa ọmọ mi fi ń rí jẹ tó fi ń rí mọ tí ò fi màlá ẹ mọ lọ rẹ mọ bọ rẹ àbọ ọlọrun dàbí lórí mi o ẹni ṣubú ẹmí ẹni ṣubú ara nítorí ọyìn ẹnìwó tí ẹnìwó kà ẹṣẹ ń gbà wá kalẹ ọwọ gbogbo ṣòro tí kálukú wá ní ogun ìṣòro ní borí yín ogun ọtọ ní borí yín ogun ẹyìn ní ìjà yín ẹni mọnira gbára lọwọ ọlọrun iṣẹ ìrànṣẹ tọlọrun gbélé yín lọwọ ẹni ṣiṣẹ lágbára
1: ọlọrun inú mi dùn gbogbo yín lẹ́mọ ibi tádùn ẹ̀yìn tí ń gbà ọlọ́run tí ò ní jẹnikẹ́ni gbé a ò ní rá láìgbọ̀nà láàrin wa níbẹ̀lì ní ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ará búburú ọjọ́ ni ọlọ́run kó tu ìdílé àwọn ẹni tí wọ́n so ẹ̀mí wọn nù kó tù wọ́n nínú ìjàmbá ọkọ̀ yẹn mo bá yín yọ̀ gbogbo àdífojúsùn fún ọmọ lórúkọ jésù mo bá yín yọ̀ nípa ti ìrànlọ́wọ́ tẹ tún nígbà lórí ti ọmọ tí wọn ra márúwá fún lórúkọ jésù ọjàre ló fi ta o ẹ jèrè gbogbo wọn a ò ní rí ibi o ẹ kú ọrọ ọmọ o.
2: ẹ̀lú àpòsùn ẹ káàárọ̀ sà ẹ kújọ́ mẹ́ta o gbogbo olí ńkọ o ṣe gbúrò ìyá bíbí o wọ́n mi wà náà kọ ẹ pè fún ẹ kò wá jẹ pé o ní ológun òní bọ́sọ̀ ní owó ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ṣe mí lóore o ọ̀rọ̀ ẹ̀mí ọ̀sán jẹ́ kí n gbádùn pé oore lọ́lọ́run ṣe fún ọ yìí torí bí mo ṣe ń pè nílé ó ń dá mi lóhùn lájò ń bá ti pè lájò yóò dá mi lóhùn nílé ó ṣẹlẹ̀ ń pé lásìkò mi ó wà ní àkùngbà adékunlé ajá sí ní skul tó wà wọn wá sítráìkì wọn ni owó mọ́tò tí ó wọ̀ wá sí ìbàdàn tí ó tún wọ̀ padà sítráìkì wọn lè mọ́ pẹ̀ kó máa lọ sọ́dọ̀ àbúrò ọkọ mi tó wà ní tòsí ibẹ̀ kó lọ dúró síbẹ̀ ohun àtọ̀rẹ́ rẹ̀ sálọ ibẹ̀ wọn lọ dúró síbẹ̀ wọn wà ń lọ ṣọ́ọ̀bù ẹni yẹn wọn gbọ́ ọ̀kadà ọ̀kadà tí wọ́n gùn wọ́n sá lọ́kadà yẹn ń sáré ó ṣe lọ rọ́ọ̀lù kòtò nu ọmọ yẹn ṣe jábọ́ lórí ọ̀kadà nu ọlọ́run wa ó gbàdúrà mi gbogbo orúgbìn tí mo máa ń ṣe ìràpadà tí mo máa ń ṣe kò lọ lásán àpòsù ò dúpẹ́ mo yan ọlọ́run lógo torí pé wọn ò pè mí lórí rẹ̀ pé ọ̀tá rẹ̀ kú wọn ò pè mí pọ́ mọ́ mi kú pé ó ṣe nǹkan kí n wá wò lọ síbítù lóòótọ́ ò fara pa àmọ́ mo rí gbígbàdúrà àpòsù mo rí dáhùn àdúà ó fara pa lóòótọ́ wọn sọ fún mi àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ wọn dẹ̀ sọ fún mi nílé torí pé ọlọ́run ò jẹ́ kó pọ̀ kò láìmí lọ iná ni ò jẹ́ kí wọ́n sọ fún mi mo dúpẹ́ o kọ̀ọ̀kan lápá kọ̀ọ̀kan lẹ́sẹ̀ o kò fọ lójú o kò forí na nǹkan àwọn gbogbo ibi tó ti fara pa ọlọ́run bá mi bòróró tura sí i torí mi lè má forúgbìn àròbí lórí ẹnì kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ sì ní ká máa ṣe ni mo máa ń ṣe tí máa da akọ mọ tí máa forúgbìn màá tún forúgbìn àánú gbogbo wọn sì ń ra àánú gbà torí gbà tó dé ó ròyìn níjọ tó dé mo dúpẹ́ fọlọ́run torí bí ẹlòmíì bá ríru nǹkan bá àyà rẹ̀ ó jà ya mí ò tiẹ̀ já kò mìmí mo sá ní ọlọ́run mo dúpẹ́ mo gbójú sókè mo yẹ lọ́run lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ṣe o tó ò jẹ́ kó jù báyìí lọ ó jẹ́ ká yọ́ bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi ó jẹ́ wọn orúkú rẹ̀ wálé ní ìwà lọ pàdé rẹ̀ níbi tí ò dáa ó tún fẹsẹ̀ ara rẹ̀ rìn wálé láyọ̀ àtàlàáfíà ó ṣe wá dé tá a wá ń tọ́jú rẹ̀ lọ́tún lọ́sì màá bá bọ ẹ̀jẹ̀ jésù sí màá ní jẹ́ àfipá tó bá ti lọ́tà fẹ́rẹ́fẹ́ tá a sí fáànù sí báyìí yóò sì tù wọ́n á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ojú ọgbẹ́ náà ọlọ́run ti jẹ́ kó sàn mo yẹn lọ́run lógo lánàá lánàá mo tún ti lọ fúrúgbìn mo tún ti lọ rọ́bì àdúrà tí yín náà gba ẹ̀ní sọmọ nù ẹ̀ní sáyàánú ẹ̀yìn mi tí yín náà ní bọ́ lójijì ẹ kò wá jẹ̀pẹ́ àdúrà yín ọgbà o ẹ ṣe mo dúpẹ́ o.
1: ẹ kú oríire mà bíbélì ni ká máa ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ ìwé òwe wá fún wa ní ànsá rẹ̀ pé ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ ita n se lojojumo yi nitori buburu to jo o to fun aburu to ebojo kokan ni ko ni kan wa ti fe bi dano e o ni ri bi loruko jesu e o ni gba pe banuje je tawede tagode atemi ati yin ati gbogbo awon ta n gbe eto yi tori pe an gboran loruko jesu christ ti nazareti onise bi oni je fun wa e ku eyo olorun mo ba yin yo
3: emi lo lope emi ma lo lope o e wa wore baba e wa wo se baba laye mi emi ma lo lope o apostle kan mi emi na leri mu dupe lowo olorun o dupe lowo olorun ri ijo afefe o temi mi o sofo tese mi o kan o se le pe mi atomo mi jade ba se npada bo bi ka kan bo se gba maruwa wa lateyin niyan lori ire bi maruwa wa sa lo fo so trailer niyan bo se dori kodo to ton bu niyan o dupe lowo olorun sugbon omo mi o fi bi kankan se lese inu nikan na ni mo fe se si lese mo dupe tese mi ti o kan ti irogun da duro mo dupe o mo dupe mo dupe pelu rugbin aro bi asira pada mi mo dupe lori oke yi o mo dupe o apostle e wa ni fe mi omo emi aya emi ni emi fi sise ranse owo yin le fi gbe to yin lagbara olorun ile ologun ti gbogbo wa nle lagbara olorun gbogbo o de be laye atalafia lagbara olorun olorun tun bo ma wa pelu yin olorun a se yin larugbo woli mo dupe mo mo lore o
1: ami ami mami olufunlaye sola gbogbo je tolorun ibeli pe oro re si wa laye titi ibeli ni ka ma ra igba pada tori buburu ni awon ojo ira pada mi eyan ni oro ta nse yi en ti gbagbe ba ro mi mi na nse gbogbo je tolorun a o ni ri bi buburu to bo ojo kokan ni koni kan wa o ati fe bi dano la se pe ni arobi ni se bi oni je fun mo ba yin yo itumo te nso iye mi en ba si la rojile lo ta mo pe eri ni se gbogbo en ti moto gba latẹyin lo wa laye ni loruko jesu christ nazareti e o ni ri bi mo ba yin yo e ku eyo olorun ma

síbẹ̀ síbẹ̀ ẹ̀yin tẹ bá fẹ́ ṣe ìpolówó lórí ètò yìí àtàngara díẹ̀ ju tàwọn tó kù lọ nítorí pé ètò yìí yàtọ̀ kò sí fi tẹ̀sìn ṣe kódà ibi tá a ti ń pàdé ẹ jẹ́ ara àwọn ẹlẹ́ra ń bẹ̀ kódà ara

Kí ni a mi, ẹ káàárọ̀ ní gbogbo ilé, ẹ káàárọ̀ ní gbogbo ìlú, ẹ káàárọ̀ nílẹ̀tọ̀, ẹ káàárọ̀ lọ́nà tó jẹ́ ẹ káàárọ̀ nítòsí, gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo kí a pé a kú déédé àsìkò yìí. Ìgbà yóò ní gbà wá sí sàárè, àánú ọ̀fọ̀ nínú ayé wa. Orí ọ̀fẹ́ Ọlọ́run yóò kọ́ fà wa. Bí nǹkan ti wulẹ̀ ó le tó kò ní le máa, àti jẹ àti mu ò ní ṣòro, ọjọ́ rere ò ní dá wa. Gbogbo tá a fẹ́ fowó ṣe àní fìránṣẹ́, olóore wa lórúkọ Jésù kó wá wa rí, aláàánú wa kó wá wa rí. Àpọ́sọ́ Àlàdé ẹ̀yin àtayà àtọmọ kan ò ní sẹ̀mí yín, 32 FM ẹ mọ́ gòkè. Látorí ọ̀gá pátápátá tẹ́ ẹ débi géètì máa ọyẹ́ ẹ mọ́ gòkè. Àárògbòlò ẹnikẹ́ni ò ní rágbèrú bí látẹ́nu, àní sáìsàn. Gbogbo àwọn ọmọ wa tí ń bẹ́lẹ̀ ìwé àní kábàámọ̀ lórí wọn. Omi àtọ́sí àtòlóró tẹ́ gbé síwájú kọ́ gbagbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin àgbàlagbà gbọ́ jẹ yín dà. Gbogbo ẹ̀yin olóyún ẹ sọ̀láyọ̀ oníbísí ọgbọ́mọ. Gbogbo àwọn ọmọ wo ní dòkú lórúkọ Jésù ara ànúgbà. Atẹ́gùn bí ò ní fẹ́ lù wá, ìjìbàlú tí ò ní jàlù wá, ẹ̀rùn ti fẹ́ dé kò ní ran wá. Àwọn ọmọ tí ń lọ iléèwé lórúkọ Jésù àbọ̀dájú. Gbogbo wa pátá olè ẹ̀mí olè ara ò ní jà wá. Gbogbo àwọn tí ń kọ́sẹ́ lọ́wọ́ wọn ó sì àṣeyọrí. Ara ànúgbà o, a ó jọ mọ dúpẹ́. Ògo ni fọ́lọ́run lórí ìtẹ́ Jésù Olúwa wa. Àmì orúkọ mi ni Prophetess Esther Kànní JP. Gàrísẹ̀ ìyáìrà padẹ̀ mi láti Amúlòkó. Fún ìgbaniníyànjú tàbí ẹ̀bì àdúà, ẹ pè sórí nọ́mbà 08055258124 lórúkọ Jésù ẹ mọ̀ pé fún iyè. Ìmọ̀já gbàgbé ànájẹ́rẹ́ wa níjọ́ Tuesday láti aago 11 títí di aago 4. Ìpàdé ń bẹ níjọra padà ẹ̀mí. Sọ ẹ̀gàn mi dògo lórúkọ Jésù ajẹ́rẹ́. Ọlọ́run yóò dẹ̀ sọ ẹ̀gàn wa dògo. Ìmọ̀já gbàgbé Adépo Street láti gboro orí bíríjì Muslim. Tọ́ba ti débẹ̀ wọ ọ̀kadà tàbí mọ́rú Adépo. Tọ́ba ti dórí tàbí Dépo bèrè orí àpáta Áńgẹ́lì. Jésù yóò dòde wá níbẹ̀. Ọjọ́ Àlàmísì là mọ́ náà látago 9 títí di aago 12. Tó bá fẹ́ rí wòlíì fún ìgbaniníyànjú tàbí ẹ̀bì àdúà, àdúà wọ gbà o. Aago 7 làwa máa ń ṣèṣe Sunday tiwa. Aago 7 àárọ̀ títí di aago 10. Èyí ò lárówó náà bus stop Amúlòkó Ìbàdàn. Lórúkọ Jésù a jọmọ dúpẹ́. Lórúkọ Jésù ìpè yóò pe wa. Ara ànúgbà o, ojoojú ò ní rọ̀lé wa lórí. A ní ẹlẹ́dàá wa lógo. Jésù Olúwa wa. Àmì. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nínú ìwé Philip oríkìní ẹsẹ̀ kínní. Ó ní jẹ́ kí ìwà yín kí ó rí bí ìrere. Ìwà rẹ wòlíì, ṣé ìwà rẹ sọ́jọ́ ohun tó gbé dání? Ṣé ìrìn rẹ ọjọ́ ohun tó gbé dání? Ìyálọ́jà, ṣé ìṣesí rẹ sọ́jọ́ ohun tó gbé dání? Àáfàá, ṣé ìwà rẹ sọ́jọ́ ohun tó gbé dání? Lórúkọ Jésù oríwo ò ní gbàbọ̀dì. Ẹ jẹ́ kí ìwà wa kọjọ ohun tá a gbé dání. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Timotheus kìíní orí kìíní ẹsẹ̀ kẹfà. Ẹ̀yin èèyàn yìí, ẹ jẹ́ ká mọ tá a gbé dání. Ẹ jẹ́ ká mọ ìwà bí tá a gbé dání. Ìwọ ló ní kí wọ́n mọ̀ kúrọ́, ìwọ náà lọ̀gá onírọ́. Ìwọ ló ní kí wọ́n mọ̀ jalè, ìwọ náà lọmọ bí ẹsẹ̀ ń yíwè. Ìwọ lọmọ bí ẹsẹ̀ ń lu jìbìtì. Lórúkọ Jésù oríwọ̀ òní gbàbọ̀dì. Sáà gbàgbé pé ẹ̀sán mọ kéré. Bí wọ́n bá lọ ṣe àṣegbé ọmọ inú rẹ̀ ń kọ́. Lórúkọ Jésù ara ànúgbà. Ìwà wa ẹ jẹ́ kó jẹ mọ́ tá a gbé dání. Bòlíì ni ó ní tòótọ́ wọ́n mọ̀ ní wòlíì torí pọ̀ nǹkan sọ ọ̀bọ̀rún kí torí pò ń lo kọ́là. Ṣùgbọ́n gbogbo ọmọ akọrin ìwọ náà Ọlọ́run ò bí ọ bó o ṣe ṣe wọ́n. Ìwọ àáfàá gbogbo àwọn tó nǹkan kéwú Ọlọ́run ò bí ọ bó o ṣe ṣe wọ́n. Gbogbo àwọn tó ń kó jẹ káàkiri Ọlọ́run ò bí ọ léèrè. Torí pé kò sí ẹni tó tó Ọlọ́run. Bí nítorí o ṣe gbangba lójú Ọlọ́run sóhun gbogbo tá à ń ṣe láyé. Tọ̀sán tòru bákan náà ni. Bí ìwọ bá ta fà sókè tó yí dóborí Ọlọ́run ti bẹ ní odó ńkọ́. Ọlọ́run ti bẹ ní olè ńkọ́. Ọlọ́run ti bẹ láyìíká àti àyíláyìí bí gbogbo lọ́wà. Ẹ jẹ́ ká mọ hùwà gẹ́gẹ́ bí ìpè wa. Ẹ jẹ́ á mọ sọ̀rọ̀. Ẹ jẹ́ á mọ ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí n tá a kéde. Ìwọ ló ní kí wọ́n wáyé pé kò sówó kankan pé owó tó gbó ń jẹ lọ. Nígbà mú wọ́n dé tó tiẹ̀ mọ́ bìkẹ́ bọ́ máa dúró owó ńláńlá tó ń béèrè lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká kíyèsí ara torí nta jẹ. Ẹ mọ̀ jìyà bá nta jẹ jẹ. Lórúkọ Jésù oríwọ ò ní gbàbọ̀dì. Ìwọ ọ̀yẹ́ ọlọ́jà wọ́n ti máa pera wọn. Ẹ ló ṣé wọ́n ti máa yẹ tọ́jà? Ẹ ló ṣé wọ́n ti máa pé nǹkan ọ̀pọ̀ ló ń rà o? Nǹkan ọ̀pọ̀ ńlọ́ra ń tiẹ̀ o. Yóò tó máa bá àwọn yòókù dọ́gba fúnra ara wa lẹ́ra fìyà jẹra wa. Ṣùgbọ́n Ọlọ́run a máa béèrè o. Ẹni tó bá ti ọwọ́ rẹ tó bá kan àdẹ́wò Ọlọ́run ò ní bùn ọ. Bí ìwọ ọ̀jẹ́ ọmọ rí ọ̀jẹ́ ẹ jẹ́ ká tún wà wá ṣe. Lórúkọ Jésù kò ní rújú fún wa, kò ní bàjẹ́ fún wa. Àárògbòlò
lẹ́ẹ̀kan sórúkọ mi prophetess Esther Akanni JP ìyáàrí ṣe ìyáàrí àpàdé mi láti Amúlòkó. Phone number mi lẹ́ẹ̀kan sí 08055258124 08055258124 ó dọ̀sẹ̀ tí ń bọ̀ lórúkọ.

0: ohun onigege ara na lo n gbo bayi
1: le meji jade
0: nikan ni 32 fm 94.9 feyin e ikani to ni ka gbagbe ironu
1: la fi ironu pa mo
0: to ni ka mo dunu ka mo yo ni gbogbo gba
1: ka mo rerin
0: to ni ka je ki ayo wa ko mo kun ti o ni ka mo fi aye fun ota lati mo yo wa ti ota ba tin ri o to nroju kokoko ti won ri pe nu re odun ti won ri payo re okun inu ti won mo dun ayo won mo kun won wa mo fa ide ayo won wa mo be lowo re nti won ni solution kankan si problem re na kilo wa nse yin kilo de ah epele bawo wa ni ah erora o ah
1: e
0: ti je lata ro ah o mo wa ga bawo la se wa je tosan bayi
1: be modesty
0: ah ka mo se se so tale olohun lo lupese olohun mo pese fun wa ah o ga o ngba won ba wa da ni ara won won rara le je lata ro olohun ti e ti ba ṣùgbọ́n gbà tó bá fààyè sílẹ̀ tó dọ́dọ̀ wọn tó sọ nǹkan kan fún wọn tí wọ́n sì ń rí ọ tó ń lọ tó ń bọ̀ tí wọ́n yọ tínú ẹ̀ ń dùn táyọ̀ rẹ̀ ń kún tí wọ́n rí pé ojú rẹ̀ smooth tí wọ́n rí pé ayọ̀ṣá wà lójú ẹ̀ wọ́n á wò pé ọ̀gbẹ́ni yìí ní ẹ̀mọ́ ó dà kó ṣẹ̀ṣẹ̀ jẹ tẹ́tẹ́ kan ni o inú ẹ̀ ṣáà ń dún ṣáà ń rẹ́rìn pẹ̀ láwọn ìyàwó àtọmọ ẹ̀ kí ló ṣe sóhun tiẹ̀ ní sóhun kò ronú ronú kankan ni àní mo ṣáà gbọ́ tán ṣáà ń rẹ́rìn lánàá tán ṣáà ń dunnú kí ló dé àwọn ọmọ tó ń lọ lù ní gbogbo wa la mọ tí ń lọ lù àmọ tí ń lọ lù òní mú àwa
1: ní
0: tó ń lọ lù òní kan àwa rẹpẹtẹ
1: ní
0: tó ń lọ lù òní gba ẹ̀rín lẹ́nu wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní gba ayọ̀ wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní gba ìlera wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní gba jẹ lẹ́nu wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní já pàdánù ẹbí wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní já pàdánù ọmọ wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní fòrò wa
1: ní
0: tó ń lọ nílùú kò ní dààmú wa gbogbo tó wù ọmọ lọ́nlùú ọba mi dùmàrí ó mọ káwa yọ
1: kò
0: ní já sàfúrí gbá bú gbogbo tí ó mọ mú wa yọ tí ó mọ mú wa dunú lọ́lọ́run ọba mi dùmàrí ó mọ ṣe fáwa ń ta wa ẹ̀ṣà dunú ẹ̀fẹ́ yín.

ẹṣẹ́ adúpẹ́ fún àánú tí àwa ń rí gbà a mọ̀ ọ́ lóore ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo yín pátápátá ńlá kí o olúfẹ́mi ayọ̀dẹ́lẹ́ ó ní happy sunday sáàmà ẹ kú ètò ọlọ́run yóò dé ìgbìyànjú aládé o àmì o láti apex estate ní ìdó ogun tó kẹ olúfẹ́mi adé ayọ̀dẹ́lẹ́ àwa náà kí yín o a kú ìsinmi ìní o bákan náà ó ní aran ni yaya o ni e ku ise o awa na ki yin o e ku ise o ana olohun ni femi ati yin le o ojo ni ti wa lale o taleni na ti o wa ni mo ki olohun taleni na ti o ni mo ki taleni na ti o ni mo gbosuba kare jare fun nigba to je pe o lo nfi so e so mi to ndagbo re bo mi to si nwa pelu mi lore kore to nko mi yo ninu ewu gbogbo won mo wari fun otiti lai lai ni o

kábíyèsí elédùmarè mo tún mọ pé wá mo wá fi fún ọ ọba mi edumare tó dáyé dọrùn mo wá yìn ọ gẹgẹ bí ìṣe mi mo tún wá mọ pé wá mo wá fi fún ọ gẹgẹ bí mo ṣe máa ń ṣe mo tún ti ṣe tán mo fẹ́ ro kaayọ mo fẹ́ ro ka ọpẹ bẹ́ẹ̀ ni mo tún fẹ́ kún yín ọpẹ fọba mi kábíyèsí elédùmarè torí pé bí mo bá gún ojúlówó yan gangan ọba mi edumare ò ní jẹ mo ní bí mo bá ro kà tó jọ́ka original kí lelédùmarè ọba ó fi ṣe ṣùgbọ́n bí mo bá wá gún yán ọpẹ tí mo sì tún wá ṣe bẹ̀yìn tí mo wá gbé fún kábíyèsí elédùmarè ohun tó fẹ́ gangan ni mo kúkú ń ṣe kábíyèsí elédùmarè tí ò ní ń gbà lọ́wọ́ tèmi tiẹ ọpẹ ló ní amúwá mo wá fẹpẹ́ fún ọba ọ̀gá àgbà ǹjẹ́ tèmi tọ́pẹ́ mo tún dé mo wá fẹpẹ́ fẹlédùmarè ọba tó lọ pẹ́ kábíyèsí elédùmarè ọba tí ń jẹ́ kí mọ́ pé ó máa pẹ́ tó jẹ́ ká máa pẹ́ láyé ọba mi edumare tó mọ̀ mọ̀ ṣe wá lẹ́yìn ẹni tí ó mọ̀ dúpẹ́ fún ọba mi ọ̀gá òkè ǹjẹ́ elédùmarè tọ́ba tó fọpẹ́ sẹ́nu wá nínú gbogbo bí nǹkan ṣe ń rí bí nǹkan ṣe ń lọ nílùú elédùmarè níkàwọ̀ ó máa dúpẹ́ ẹgbẹ́ àjọ ronú jinlẹ̀ ká máa fọpẹ́ fọba ògé ògè ǹjẹ́ kábíyèsí elédùmarè ọba alágbára tó lágbára kọjá gbogbo alágbára ayé pátápátá porongodo ọba mi omimi ọba mi omimi ọba mi omimi tí mi gbogbo òlú lògbòlògbò ọba mi edumare tí kun gbogbo ojú tó le lóorun ta lẹnìkan tó lálákakì láyé tó lágbára tó lọ́lá tí ó sọ pé òun ò ní sùn láyé bí ò bá sùn bó pẹ́ títí orun agbójú olúwa rẹ lọ kábíyèsí elédùmarè nìkan lọba mi tó dóorun tí ò ní sùn ọba mi edumare tó dóúnjẹ tí ò lóúnjẹ jẹ kábíyèsí elédùmarè tó fáwa níyàwó tí ò níyàwó fẹ kábíyèsí elédùmarè ọba tí ń ṣọlá fẹni gbogbo kábíyèsí elédùmarè ọba tí bùkẹ́ni gbogbo tí mo bá lọ́lọ́run ọba mi ṣọlá fẹni gbogbo ẹ tako làákàyè ẹlòmíì yóò sọ pé ọlọ́run ọba mi òṣèré fẹni gbogbo torí pòròpórí ọba mi edumare òkúkú dọ́dọ̀ ọ̀hún ọ̀dà náà ọba tí ń fa fẹ́fẹ́ fẹni gbogbo ṣe rọ ni ọba mi edumare tí ń pèsè fẹni gbogbo ṣe rọ ni ó ṣe é ṣe kó ń jẹ táàjì ó yàtọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọba mi edumare kúkú ń jẹ arọ́wọ́ bọnu ó ń jẹ arí nǹkan fi bẹnu ọba mi edumare tí ń rọrùn fẹni gbogbo ṣe rọ ni ọba mi edumare tí ń rọ̀jò fẹni gbogbo tí ò dẹ́nì kankan sí ò bá jẹ́ ni re ò bá jẹ́ ni ibi gbogbo wa pátápátá lọba mi edumare ń rọ̀jò ǹjẹ́ ìwọ láàmọyìn tá a mọ fọpẹ́ fún ọba mi edumare tó dáṣọ tí ò ní wọ̀ ta laṣọ náà tó le wọ irú aṣọ wo ló le wọ aṣọ ló le wọrun elédùmarè ọba ta lẹni tó fẹ́ ran irú design wo ló fẹ́ jẹ́ irú mẹ́tọ́ irú méèkì wo ni kábíyèsí elédùmarè ọba mi tó jẹ́ pé aṣọ tiẹ̀ yà lára ọ̀tọ̀ ìwọ náà ni ìwọ ni ìwọ ló ṣe dá bó ṣe wù ọ́ ìwọ náà ló ṣe tó bá fẹ́ tí ó sì sẹ́ni tó lè bí ọ́ léèrè ìwọ ló dára lọ́lá ó dára lọ́lá ó ní ká bára pa kó máa ṣerú fúnrú wọn ìwọ náà ni ìwọ ló ní kí ẹni tó fọjú kó tún máa tọ́ ẹni tó lajú lẹ̀ kó sọ́nà kábíyèsí elédùmarè ọba ìwọ náà ló ní kápá lórí ohun gbogbo bábàbò bábàbò bábàbò bábàbò àwọn àgbàlagbà àjíkí tó forí tìlú tìlú òtún akẹ̀tẹ̀fẹ̀ràn àrùn tí ń bá ní díbẹ̀ láì fọwọ́ kẹran dókítà tí wo tiẹ̀ láì níṣẹ́ abẹ nínú ọba mi ọba nìrìn kíyàwó tán kábíyèsí elédùmarè ọba mi tí ṣohun gbogbo lọ́jọ́ gbogbo ọba mi akọ́kọ́ ti rí kọ́kọ́ tó kọ́lé ọlá sílé ìbábọ́ lọ́la ọba mi akọ́kọ́ ti rí kọ́kọ́ tó kọ́lé ọlá sílé ìbábọ́ lọ́la ọba mi akọ́kọ́ ti rí kọ́kọ́ tí kọ́lé fẹ́ni ayé ti rò pé ò lè kọ́lé ti rò wọn tó fi kọ́lé alárinrin ọba gbanigbani tí gbani lọ́wọ́ ayé ọba gbàyàngbàyàn tí gbàyàn lọ́wọ́ ẹni tó fẹ́ gbẹ̀mí èèyàn èèyàn tó bá fẹ́ jayé pẹ́ kábíyèsí elédùmarè ọba ló yẹ kó bá jayé èèyàn tó bá gbọ́kàn lé èèyàn olúwa rẹ̀ ó jogún òfo ọba mi edumare ladùn ń bárìn tí tán ni nínú ìṣẹ́ ọba mi edumare tí gbẹkún lẹ́nu ẹni títún fayọ̀ dípò ìwọ láàmọ́ yìí o ìwọ lọba mi edumare tí fọmọ titun sínú ẹni táyé ti rò pé ò lè bí mọ́mọ́ tó ní mọ̀ jìnlẹ̀ sọ pé ti wọ menopause tí wọ́n sì gba tí tó sì gba rìmúùtù tó tẹ plé ń tiẹ̀ tó lẹ́ni tí wọ́n ń pè lágàn kó mọ bímọ mẹ́rin lẹ́ẹ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ǹjẹ́ ìwọ ni ìwọ ni ìwọ náà ni lánàá ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni lónìí ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ náà tún ni lọ́la ìwọ ni ìwọ láàmọ́ bí ìwọ láàmọ́ kí ìwọ láàmọ́ yìí ní gbogbo ògbà ọba mi pàǹpàpàǹpàpàǹpàǹpà ọba tí ó palẹ̀ pagi oko àpáta páàrà lè lédùmarè ọba mi tó para rẹ̀ gẹ́gẹ́ bí àjùbà.

0: ẹyin ni lana ẹyin ni leni ẹyin titi aye ẹyin titi ojo gbogbo o ya ja se ojo oko le fa won ti won mo oluwa pelu wa ta lo mo oluwa ni abe yen ta lo mo oluwa lapa abe yen number eleyi te pe sire 070 55000 949 070 55000 949 tabi 090 620 00 949 090 620 00 949 Hello.
1: What is
0: Hello, e ku dede asiko yi oruko yin. Esuko nto si te fi ngbo wa. Gbogbo wa la ma nso pe te ba fe pe wa wole esuko nto si te fi ngbo wa tabi keyin sile patapata tori te ba tun fe ma gbora yin pada yo ma da pada yo ma han. Kini nsi yara fefe yo ti ge o. I don't like question number 08097 000 949 08097 000 949 Number meta tattoo war you can e 32 FM 94.9 no no. Hello. Ah. Ojo opo yin o to o. Ojo opo yin o to. Boy ba lanfani ati tun wa pe pada. Hello.
2: Hello.
0: Hello, eti wole o. Hello, eba agbo nso ke. Hello, eti wole.
2: Hello.
0: Hello, awa ngbo yin. Hello. Hello.
2: Hello. Hello.
0: A ngbo yin oruko yin ati pe ni mo le tin pe. Hello. Eyin le mi ja. Ala wa ngbo yin, eyin le gbo wa. Hello.
3: Eyin te mu. Kete kete bala mu fo un biye miyo.
0: Hello.
4: Hello.
0: Hello, e ti wole oruko yin ati pe ni bo le tin pe o.
4: Atoluloyo nlo.
0: Oruko yin.
4: Ako weekend yin.
0: Awa niyan oruko yin latoluloyo. Ami o. Ami o.
4: Atari yo ni oluloyo.
0: Oruko yin
5: yo latolunloyo
0: awon lati ariyo na pe awon ko na njari yo adugbo tin be lolunloyo ni njari yo omo na muloku hello hello era kun te ba ti setan ati soro hello hello Ah.
6: Hello.
0: Ami alekun. Eyin melo le npe? Se n sere ni. Ora npa awon mo tan fi phone mami won sere.
6: Hello.
0: Hello.
6: Emi aka o.
0: E ko oju mama o.
6: Aku si ni eyin o.
0: Awa ni oruko yin ati pe ni bo le tin pe o.
6: Oruko si ni Mary.
0: Mary lati bo.
6: Lati Apete.
0: Mary lati Apete. O ye ba npo so keke ba nki kabese Ledumare o.
5: A ngbo
0: yin Sister Mary o le ni o
7: Hello
0: Hello
7: Hello e ka so o
0: E ku dede asiko yin ma oruko yin ati pe ni mo le tin pe
7: E ku ise o
0: Awa ni yen Olorun lo so Ami Olorun o
7: E ni tenuko
0: o Ami ase Edumare Oruko
7: yin ni lapapo atara ka si sepo yin ori yin oni gba body
0: Ami o ase o
7: Mo fe fi dupe lowo Olodumare oba ni
0: O ye ba nki Olorun e fe wi
7: Ma?
0: O ya e ba nfe wiki
7: Oba to da wa si popo ni ka ma be lojo ni adupe lowo Olodumare oba ti wa ipa ninu ipa agbara ninu agbara baba mi olori ki eta agbe ji oba igbala apopo e se emi nu gbogbo eda eni to so wa lati January 1 titi da koko yi ojo kokanla osu kewa odun 2026 o tun ba wa laye Oba wa laaye wa agboluwaga agbalagbaraga oba awon oba oluwa awon oluwa a di o farabe ki o ba salom ki o ba jire anyo a so pe se o fun ore re lori aye awon omo agbe yin ga adupe lowo oba barere adupe lori ile ise e radio yi adupe lori baba wa kogbe falanu àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn nínú ìdílé ẹni kọ̀ọ̀kan wọn òjé wọn sọ fún ariwo ọ̀fọ̀wọ́ òjé ó ta níbẹ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá rere adúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ adúpẹ́ lọ́wọ́ aláàánú ẹ̀dá gbogbo èémí inú gbogbo ènìyàn òní nínú afẹ́fẹ́ ọba nínú òrùn ọba nínú omi àríọ níbi gbogbo ni bàbá mi wà lọ́jọ́ gbogbo bàbá ńlá bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá adúpẹ́ bá wà láyé a tún wà láàyè a sọ pé ẹ ṣe ọlọ́run àwọn ọmọ ogun ọba àwọn ọba olúwa àwọn olúwa agbára wa ipá wa àṣà wa ọ̀run wa àwa yìnyín alátìlẹyìn ẹ̀dá gbogbo ọba tí ò já síse ọba tí ò já dòkú ọba tí ò já dọ̀fọ̀ ọba tó tún ní kí a máa bẹ lónìí kò jẹ́ kí lè ó súké lórí ayé gbogbo wa a yìn ọ́ lọ́pọ̀lọpọ̀ ohun tí ò ní bàbá wa fàlànú ó wá sórí rédíò lọ́jọ́ òní ó fààyè gbá òjò ṣẹlẹ̀ nínú ayé àwọn àgbẹ̀yìn ga sọ pé ṣé baba rere ògbóni fórúkọ

lọ́wọ́ kú òjijì ogun ojú orun ogun ojú ayé ọlọ́run náà ni ń gbé wa fòdà àmọ́ ṣe pé ń gba ipa agbára wa ni orí òkè ta mọ̀ ń lọ ni jésù ò ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣègbéyàwó lọ́sẹ̀ yìí àwa náà lọ áńkọ̀rì kan agbára elédùnmọ́ rè ìyàwó rẹ lẹ́ẹ̀gẹ́ lọ́ọ̀dẹ ọkọ ẹ̀yin ọkọ náà ọlọ́run ní jẹ́ ẹsẹ̀ ṣẹ̀gbé ẹ̀ní síwàwó ẹ̀ní jẹ́ pàpà ńlági ní ọ̀dọ̀ ìyàwó yín o ayarere lọ́ọ̀dẹ ọkọ bí ayarere bá wà lọ́ọ̀dẹ ọkọ ọkàn ọkọ balẹ̀ ilé wọn ó sì máa dùn ní yùngbàyùngbà yùngbàyùngbà.

ilé ẹni bá ń dùn kódà bí pé èyàn gbé ìgò yin sẹnu ni ṣùgbọ́n bí ilé bá ń kẹ bí àṣà wọn ní bàràpá mẹ́gẹ̀ẹ̀gẹ́ tí ilé bá ń kẹ ọmọ dèlùbọ́nù kọ wọ̀gbẹ́ wọ́n tò mí bọ̀ ẹrẹ̀kẹ́ nínú àwo tẹ́ ń gẹrẹ ẹ mọ́ bínú ìbàràpá o

ìyẹn ni pé gbà fún múrí ni gbà fún gbàdà ọkùnrin mi bá forí ṣe tó fọrùn ṣe kí n lè se gan kíni gan kò tún ṣàdúrà lẹ́nu rẹ àbí kí n lo ṣe tẹ́nìkan ò ṣe yóò sì tún mọ wúrí rẹ̀ wúńjọ́ mi láti tún lè ṣe mí yorùbá sì kúkú gbọ́n wọ́n ní yẹnẹyẹnẹ ká ni ó ṣe mí ni.

0: orunu eje wele wele
1: to yi la fin ki gbogbo awon eyan wa ton wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
0: eto igbeyawo laye
2: ajowo eduro na jare
3: bi lo sele
2: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero fosho ise le wa ma fowo fosho nle ni 2026
1: eh ni tuto
2: ka sa so pe o ti ran won abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so nibi ti cdk e wa
3: e won lo tun je cdk bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
2: oluso agunkan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
4: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí
5: 0707-460-3911.
6: CDK sọ́díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Nìbàdàn nílé olú ọ̀lẹ́ ojoojú àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bá ní bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàǹbà fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center. Láì dé ìtọ̀pẹ́nu ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀ ní láfẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà fún èyíkéyìí ayẹyẹ bí ìfinijòyè ìgbéyàwó ìgbẹ̀yìn arúgbó ẹni ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300 tẹ̀lé lò fún AGM conference meetings tó fi mọ́ èyíkéyìí ètò tẹ fẹ́ ṣe ọkàn sì tún wá ní Lafia apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ lájọ 24/7 nínà tọ̀rọ koso àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀pẹ̀tẹ̀ tó fi mọ́ ètò ààbò tó gbópọn abẹ́ ẹ̀bọ́ àyíká yẹn ti lọ wà jù ẹ wò mí ìròyìn ò tó àmójúbà ẹ kàn sí Lafia Event Hall and Apartment lónìí nínú ọgbà Lafia Hotel Àpáta Ìbàdàn ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867 Lafia Event Hall and Apartment. We are waiting to host your event.

0: bẹ́ẹ̀ni o.
1: Abolúwa ṣòwò kan kì í padànù láyé o.
0: Láì láì fábàdà.
1: Mo ti ní Jésù, ẹrù kan kò sí. Mo ti ní Jésù, ìfòyà kò sí. Ẹ̀bùn ọ̀fẹ́ ni Jésù pín báwọn àyànfẹ́ rẹ̀.
0: Ìyẹn fẹ́ni tó bá mọ̀ ń bẹ́ o. Torí pé iye àwọn tó gbà á nìkan ni a fi

0: yọ́dà bí ọmọ yìí lọ ìjọ mẹ́jọ náà látúnjọ pàdé oyin lọlá ọ̀dàgbére fẹ́rẹ́fẹ́
1: ọlọ́run
0: yóò dùn kó pọ̀ fún gbogbo wa bẹ́ẹ̀ ni
1: lọ́sẹ̀ tá à ń wọ̀ lọ yìí ire lójú owó rí ire lójú èmi àti yóò jọ rí
0: o
1: oyinlọlá ọlágbẹ́rún lorúkọ tẹ̀mí ó dìgbà.
0: ohun tí mo fẹ́ kó yé wa ni wípé kò sí àṣegbé o àṣepamọ́ ló wà o ọba ń ṣe tó mú un jẹ kó o lo àfòràn jù bẹ́ẹ̀ lọ kó o lo àṣegbé jù bẹ́ẹ̀ lọ ò ń ṣe pamọ́ ni wò bá tiẹ̀ jẹ́ o rántí àwọn ọmọ rẹ tí bíbélì sọ wípé láti ìran kìíní títí dé ìran kẹrìnlá ìdínú ronú kó o tó ṣe bi ronú kó o tó sọmọ làkejì níkà o kàn rí èèyàn kó kàn sọ wípé mo kàn kórìíra ẹ̀ ní ṣá I don't just like him or her èèyàn tọ́lọ́run dá bíi tiẹ̀ bó o tiẹ̀ fẹ́ràn rẹ̀ you don't need to say it out torí pé nínú ìfẹ́ ni ọlọ́run mi ń gbé o gbogbo ẹ̀yin jọ̀jọ́ àgbòtì gbágbó ní ẹ túbọ̀ gbé ètò yìí lárugẹ dáadáa nípa ìkéde àti ìpolówó ọjà yín lórí ètò orin ìgbani sì lè pè mí náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o ẹ má wulẹ̀ pé wá ti ń lọlé 08034904305 oyin kìí fẹ́ fi nọ́mbà rẹ̀ lẹ̀ torí ó ló wà privatized the private tune kò fẹ́ fi nọ́mbà ẹ̀ lẹ̀ 08034904305 Titi ọjọ́ mẹ́jọ tá a pàdé lórí ètò ìbákan náà ó dọwọ́ rẹ o bàbá wọlé fakurede lóko tèmi o àṣegbé kan ò sí láyé o ọ̀rẹ́ ìgbẹ̀yìn ní kóòrò bẹ́ẹ̀ nìyẹn ká gbin wèrè pé bó pẹ́ títí kó fi ká gbàdúrà èèyàn bá gbìn ní ọkà o.

0: You're listening to 32 FM 94.9.
1: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
2: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use every joint body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
1: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business.
3: HBM Nigeria for Mali Lounge.
1: HBM, beyond building.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kan, ẹ̀rọ ọ̀fọ́ṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoò níbi tí CDK wà?
7: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Lo Rayowa nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ Rayowa nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ Rayowa. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kà yára rẹ o. Venitone Clean Sani kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone Jagunlabi Panko pé ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò. Ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Clean Sa àtẹ̀jẹ̀ṣe maradán bíi kóró sí. Venitone Clean Sa kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Clean Sa. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533. Ilé-iṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Clean Sa. Òun láyé tún lò.

0: ọmọ tó fà wà nù síìtì yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like ẹ.
1: Ṣé bọ́ Musẹ́?
0: Bá Musẹ́.
1: Ó yá, mà bẹ Musẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So síìtì yìí ni wọn náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni ká yìí o.
1: Ẹ máa bọ̀ níwájú.

0: 4 Samuel 7.
1: Máa gbọ́ kíkí ẹyẹ tára àwọn yá gángan. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi rè kí onímọ̀dọ́ ló sọ bẹ́ẹ̀.

Ẹ̀fẹ̀, ìmọ̀ràn, ìlú àtijọ́ tó lákìtì kan. Làmà gbọ́ lórí ètò ká tó láyọ̀ sí o. Pẹ̀lú àkú pìrìsẹ̀tà tó ya Bruska. Mo ti rí àárọ̀ ní yáyá láti ìlú sẹ́yìn, ọmọ mi ó ti dé. Ó ti wà pátí báyìí o. Aziz Zolu, olúgbilé láti sẹ́yìn, ó náà ti dé. Ọmọ sọ́wọ́ àwọn ọmọ sẹ́yìn. Ẹ̀rí àwáyà. Máa fa.

0: tèmi èmi olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó ní NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò yìí ròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró oníkùnsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe é fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́ kán ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ń bẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró sùn gbẹ̀ngbẹ̀ ó ní kẹ́ ẹ máa gbọ́
1: ẹ gbọ́ ká sùn láyọ̀ ẹ jẹ́ sùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ máa gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́ mọ́ gbọ́ 32 fm nígbà tó àbùkù Akeem Akeem Hamsat ololo eto eto ni ta Akeem Hamsat ka deri po zonu e wa nkan fi dile o e ja jogbo iwo na oni ronu mo o le ni eje ruru lai lai ori gbogbe eyan ti ba ti la patenza bo ba ronu sun bo ba ti ngbo eto Akeem Hamsat alomi lamu temi aderin po sonu kasun layo eje ajo gbo iwo ngbo emi o gbo emi o gbo iwo na o gbo emi ajo bi ewe ngbo ajo bi ewe are mu baba la si agba
2: kasun layo le to te tin gbo tele tele ni ko yin je ko diku ko no on dalute program ni latenu Akeem na ni o su gbengbe onikun bi gba pito zogoto bi Rugo re ti epo eye dede bi okugi gbogbo tin se patapata erin ni lati saturday ni ke ti ma 36 to re ti the sunday olorun ba nbo so ogun kankan to le mu yan lalaafia to ko je erin ari do na gbogbo oni de ba nje Akeem lo leto eto Akeem emi adewe adewale eleso ni mo fi ntuin leti mo tun fun kan ma gbo ma wi pe ke ma gbo kasun layo eto ni mama eto

sẹfẹdọ abakan ọmọ ọpẹ du ilẹ ma dùn mí kí ẹ ma dùpẹ torí pọlọ sọ pé àdìs ọpẹ ọpẹ ẹ má gbàdúrà mọ kọtọ ẹ má gbàdúrà mọ ẹ má kà ẹ tá ma dúpẹ lọwọ ọlọrun ni imagine ọsọ wa asùláyọ ajílayọ à ń jẹ à ń mu à ń lọ à ń bọ kò sí tá a fẹ́ sí táàsì ẹ sì dá ọlọrun gangan mọ ẹ wá lẹ́ẹ̀dì ma dúpẹ tìyí báyìí ọba náà dúpẹ sí ẹ bọ kẹ́yẹ́sẹ̀ dà. If you're the Lord, what about work? Hey, but you need to create your funny or power or your power.

ẹgbẹ́ ọyẹ ká máa dúpẹ́ tòótọ́ tá a bá mórí ọlọ́dún lókè wà láyé ọyá máa dúpẹ́ ọyá máa dúpẹ́ o ẹlòmí ò mọ̀ bí ẹ ti máa dúpẹ́ ọkà ń jókòó ọkà ń jẹun ọkà ń lọ ọkà ń bọ̀ ẹjẹ́ gbé bọ́dì ẹ bá gbọ́ bẹ́sẹ̀ rí wá bẹ́sẹ̀ rí dáa ẹjẹ́ gbé bọ́dì.

Ask Chris Winners. Voilà, il est dans nípa ti ìrìn ìdájọ́ lọ́kàn bàbá ìyàwó sọ́jà jù ó bẹ̀rẹ̀ náà pa. Bàbá mo ní excuse me dance àṣetọ́jà lọ́kọ́ rẹ̀ kò kọ̀ wọ́n ní fọ́ọ̀mù ni. Àṣẹ ó tún wá já wúsá ó ní mìíní ni bí mìíní ni kí ni ó wọ́n ní ìyàwó náà yábá jó ni wọ́n bẹ̀rẹ̀ ní yájú jà ni. Ó ní màtá mi màtá ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀. Every not the lawyer for body. Ah, man, the kind of boy.

0: ọdún ẹ̀dùn náà àwọn kọ́mọ búyọ̀ wípé èèyàn níyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin tẹbi bá búyọ̀ bá sì rírì ẹ̀sẹ̀ fẹ́yàwó ọba lọ́wọ́lọ́wọ́ ọba sì méjì ọba sì mẹ́ta ọba sì mẹ́rin bàbá kan fẹ́yàwó mẹ́wàá bàbá yẹn ní pé òun dẹ̀ gbádùn ní ayé wo kí ló mú mi bẹ̀rẹ̀ dákùtù lọ́wọ́ kí ni kẹlẹ́ mọ́ kẹmọ́ bí ọ̀dà mo ni pé bóyá kí ẹ máa fẹ́ ìyàwó kan kò da
1: yàtọ̀ sí wọn jọ
0: ọ yàtọ̀ sí wọn
1: gan
0: wàhálà ìyàwó kan ò da.

ẹjọ́ kí n pé kẹ́mi ẹ̀kọ́ ló pin kọ́ dá wa lẹ́kọ̀ọ́ lálẹ́ bí ṣe máa dá wa lẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ayò àwọn gbọ̀wọ̀ wọ́n ti ń yọjú díẹ̀díẹ̀ lójú ni tẹ̀síwájú dáadáa

ẹlò bí ọmọ wá ọkùnrin lọ lé ọ yí pé ó kọ sẹ́gbẹ̀ owó mọ́tò sí mi ná ìṣẹ́ ni ìṣẹ́ bàbá na pọ́fàtì tí o bẹ́ pé omi kọ́ wá rí mi wádìí pé sẹ́gbẹ̀ owó ọkọ̀ sí mi ìní pàdé wo ohun tí ẹ̀ bọ́ wá gé ò lè bá mi ìyá ni mú wọn lọ́tọ́ bẹ́ẹ̀ ọlọ́run tí òfin kan ti wà ní ìsìn tó bá fún mi gan lówó ọkọ̀ tí o tún wá wá gan olùlẹ̀ ẹ̀wọ̀ oṣù mẹ́fà ìfẹ́ o ti tẹ̀lé o ẹ̀ ń fọ olówó mọ́tò kọ́ wá bá mi ọwà ní wá màá rán ilé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí ọjọ́ lé àti pé ná ọkùnrin rí ọ tà èrè ọtán o ti bèrè wípé data àbí titán data mọ́ra pé kò.

yóò fẹ́ wọn kùnrin kan láti wọ́n rò mí lónìí wọ́n onídẹ́rìn náà wọ́n ti fẹ́ lọ sáyẹn rẹ̀ wọ́n ti fẹ́ lọ kóná fún omi náà mọ̀ gbìdìgbì data mi ò ṣiṣẹ́ ìrànwọ́ na data. ọ̀rọ̀ àwọn ọkọ̀ àtòmí ọlọ́run lè bá wa yẹjú ẹ̀ wà láìtàlá yìí obìnrin wà nítìjú àwọn ọkùnrin máa strike ní tóòsì yìí mọ́ tóòsì obìnrin mọ́. Àbẹ̀rẹ̀ àdé ó ṣe mo dúpẹ́ mo ti rí ó ní ó ti jáde tàdáadáa gan-an ó ṣe.

bẹ́ẹ̀ ni pẹ̀lú ogun ti ọlọ́run a sùn láyọ̀ àìdì láyọ̀ ilé tó lọ lẹ́ ń wo ẹwà tí gbórin báyìí léṣe kí ni ó tó lọ nìyẹn ìtaṣe náà léṣe kí ni níjó ohun ìtaṣe ní jẹ́ ohun agbìyànjú ayò kára máa ṣe ìwòrò òdùlébígbà lọ ìwò àbí kí ni orí tọkọ orí wò mọ́ lọ wò ok ilé yá.

pẹlú ogun ti ọlọrun emi ni lọsẹ ti bọ bọọlu yìí lọgbọ ọdún mo dúpẹ lọwọ everybody tó dáṣẹ tó lálẹ yìí o mi ò lè máa kárúkọ tórúkọ pọ bẹ àmọ ń dárúkọ àbẹ ní àdé torí òun nìkan mo fẹ fún ní gift lálẹ yìí akanta bàrẹ dà 30,000 mo ń fọ lálẹ yìí lẹyìn 30,000 yẹ ọgbà ráìsì abọ́márùn akara ọ̀pá mẹ́fà torí èyí akara yẹ àwọn ẹgbẹ́ olóríire lẹ́nu kí n fún ẹ o àwọn ẹgbẹ́ olóríire àwọn olóríire àwa olóríire international tóní àti international báyìí wọ́n ti lọ lébo wọ́n ti wálé so àwa olóríire international àwọn lẹ́nu kí n fún ọ ní akara ọ̀pá mẹ́fà àti láti àbọ̀ márùn àti owó náà àti owó 30,000 náà ẹjẹ́ pàdé lórí ètò ẹ̀wọ̀ ọjọ́ lẹ́níjọ́ tuesday lago mẹ́sàn án lẹ́ àbúkọ̀tẹ́ bá yàn jẹ́ tọ́gbẹ́gbẹ̀tọ́ rẹ mọ̀ lago mẹ́ta níjọ́ tuesday yẹn lago mẹ́ta máa bọ̀ 32 FM 94.9 ní ẹgbẹ́ premier hotel ìlàwà máa bọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá yàn jẹ́ tẹ́tọ̀ rẹ háàta ẹni ẹ̀tọ́ rẹ ẹni tí o ti cooperative ni oralẹ̀ ni fẹ́ travel ni gbogbo lọ́wọ́ rẹ bá oríṣiríṣi ẹ̀tọ́ máa bọ̀ pàdé akeem abdulrat ní ago mẹ́ta ọjọ́ tuesday. Ẹ̀tọ́ rẹ̀ ó ti ọ̀ lọ́wọ́ o. A dúpẹ́ gan-an.

0: kúrajọ lórí sí. Ẹjẹ rẹ ni lórí.
1: Ẹjẹ ni lábọ́bẹ́ dẹ.
0: Ẹjẹ
1: rẹ ni lórí.
0: Àdúrà Dáfídì
1: ni.
0: Orúkọ fún mi ní ẹ̀rín lórí àwọn ọ̀tá.
1: Ẹjẹ kí n lap ọ̀bọ̀ my enemy.
0: Lórúkọ fún my enemy. Kí n lẹ́nu ọ̀rọ̀ lórí.
1: Let me have mouth open.
0: Gbàtọ́ kẹtọ́ kan.
1: With all my heart.
0: Àdúgbò ọjọ́ ló sọ bẹ́ẹ̀.
1: The Lord pray.
0: Ẹjẹ rẹ ni.
1: Let me laugh.
0: Lórí ọ̀tọ́ fẹ́ pa mi
1: lẹ́kọ̀ọ́.
0: Sọ gbọ́n tí mo sọ yẹn.
1: Ẹ
0: fún mi lẹ́nu
1: ọ̀rọ̀.
0: Lórí ọ̀tọ́ ń bá mi. Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Lórí ọ̀tọ́ ń bá mi. Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹ jẹ́ rẹ́rìn lórí.

0: ẹjẹrẹrin lórí àwọn tó ń bá ayé mi jà gbọ́n ẹ fún mi lẹ́rìn lórí. Wa nawo ẹ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti january ẹ padà wá ó mà kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti january padà wá oyá oyá oyá.
1: Mo ti ba yan yo ti mama yan ma ko kon pe mi na ma ko so mo ti wa de lojo e ari ton pari ni last year ko mo na pe wa pe mi o lo ale se ready fun lo dey mo ni ah olorun to yi ti ase ni malu ma won o lo ase bi ko bi o go fun olorun december 14 ase ready fun date
2: eh atoko
1: be de pe mi
3: eh ti se wedding tele
2: oko wa se wedding
3: ah iya bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọ
2: ẹjọ́ ẹni lọ́jọ́
3: ẹjọ́ kan ẹjọ́ gidi
2: lọ́jọ́ ayọ̀ ẹjọ́
3: ẹjọ́ kan
2: ẹjọ́ ayọ̀
3: congratulations ẹ̀dẹ̀ ti bí ogún ọmọ tán
2: a ti bí mọ́ tán
3: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ṣayẹyẹ rí ẹ̀ máa ṣayẹyẹ
2: àmì jẹ́.

0: sọ pé ẹ̀yin agbára
1: ṣe
0: dá mi dúró lójú ọ̀nà ògo ẹ yalulẹ̀ odi níwájú mi yalulẹ̀ yelele bala bẹ̀rù tún bàyẹ̀ èkédé bẹ̀rù ẹ̀dá.

0: lọ́wọ́ àmọ́
1: àbọ̀ mo fi tó àpò
0: ní mo fẹ́ dìde
1: ṣe àwọn tóbi níbẹ̀
0: ibi náà ti ń ṣe pàdé
1: ṣubú wọ́n ti fún mi tí ọba mi
0: iná dà
1: fáyà
0: súnwọ̀n ká
1: prayer
0: ọlọ́run bàbá ọmọ
1: àdúgbò
0: ẹni dé ẹni dábàá yọ sọ lẹ́dẹ̀ẹ́lẹ́bí àdúgbò yọ sọ.